0: nìkan nìkan rìn lé láàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9 à ń fẹ̀rìn gba gbogbo àgbáyé.
1: Are you ready?
2: Rakun méjì rù kalẹ̀, ewúrẹ́ túra ṣe. Àtàrí àjànàkú tayọ wọn ọmọdé lè dàyàkà. Tọ́rọ̀ bá di ti ká gbóhùn sáfẹ́fẹ́, ká má tanra ẹni, bàbá ju bàbá lọ.
1: Two FM 94.9.

0: orúkọ mi ni Anna Olanike láti ìlú Ìlérò. Nígbà tí ẹ wá sí ìlú Ìlérò, bàbá ẹ fún wa ní òróró white kékeré báyìí. Mo tọ́jú òróró white yẹn pamọ́ torí pé ọmọ mi kan lọ wà ní ipò lóyún. Ọgbà tí ó di ọjọ́ tí yóò sọ̀kalẹ̀ ọjọ́ yìí, èṣù fẹ́ gbógun, sàtánì fẹ́ ó fẹ́ dìtẹ̀, ṣùgbọ́n agbára Ọlọ́run ṣe bí ọba ojú ohun gbogbo lọ. Ìgbà tó yá àwọn dókítà sọ wípé àwọn fẹ́ ṣe operation pé kí wọ́n lọ sí ti tíátà, mo ní mo kọ́ lórúkọ Jésù. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, mo rántí pé mi rántí gbé òróró mi nílé. Mo pe ọmọ mi ọkùnrin tó tẹ̀lé mi lọ pé sáré bá mi lọ sínú ilé, bàbá mi gbé òróró mi wá àtòróró funfun àti omi Bethsaida tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ìgbà tí wọ́n gbé dé, mo sọ fáwọn nọ́ọ̀sì pé mo fẹ́ dọ́dọ̀ ọmọ mi nínú labour room. Wọ́n fún mi láàyè láti débẹ̀. Bàbá, iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, mo gbé òróró yìí fún wọn. Wọ́n bù sí ní ojú ara. Mo ní kí wọ́n fún mu, kí wọ́n fún ní òróró white yẹn mu, kí wọ́n fún ní omi Bethsaida mu. Bí wọ́n ṣe fún báyìí, mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Mo ní Ọlọ́run Mustafa, ojú etí aládùúrà, ojú ọ̀gbọ̀dọ̀ tí ọ̀, Ọlọ́run òrè òwúrọ̀. Mo wù dúró sí ẹnu ọ̀nà labour room. Mo bẹ̀rẹ̀ sí ní pe orúkọ bàbá. Ọlọ́run ṣiṣẹ́ ìyanu. Ìgbà tí wọ́n gbé ọmọ yìí jáde, tọmọ yìí bí ọmọ yìí fúnra rẹ̀, Dr. Gene sọ pé láì ṣe TS ó sì bímọ yìí fúnra ara rẹ̀. Àmúgbé Ọlọ́run ga o, bàbá ẹ ṣe, mo dúpẹ́ o. Ìpè yín pé mi o, ẹni fọmọ ṣiṣẹ́ rẹ̀ ńṣẹ́ o, ẹni faya ṣiṣẹ́ rẹ̀ ńṣẹ́ o. Ìhòòhò àmì òróró yín yóò máa tẹ̀síwájú sí ni o. Bàbá mi ò tó gbàdúrà fún yín o, ọmọ kékeré ni mí o. Ẹ ṣe mo dúpẹ́ o, ẹ ṣe púpọ̀ o, ẹ ṣe mo dúpẹ́ o.
1: Hello sir, ẹ kú ọ̀lẹ́ sir, a kò ṣe olúwa o, olúwa ṣagbára jọ tó o. Èmi náà ti lẹ́rìí ni o dádì, mo ti lẹ́rìí o, mo ti lẹ́rìí orúkọ mi ni Mrs. Afolabi Afolasade láti ìjọ Ìsàwò branch. Ìdí ẹ̀rí mi lọ báyìí pé ó ṣẹlẹ̀ ni pé ìgbà tí a wọ May 1st, mo wá ṣàdúrà fún Ọlọ́run sọ́dọ̀ Ọlọ́run ṣe bí ọba wípé oṣù yìí o double blessing mo fẹ́, torí pé ọmọ mi May 30 ni bẹ́ẹ̀dẹ̀. Bẹ́ẹ̀dẹ̀ bàbá mi náà, bàbá mi nílé olúwa bàbá ṣe bí ọba pé May 27 pé double blessing ni mo fẹ́ o. Nígbà wá di May 13 yẹn, mi ò rẹ̀ ní ìkankan kó ṣe nǹkan kan fún mi. Mo wá sọ fọ́lọ́run mi gbà Ọlọ́run ilẹ̀ máa ti ń ṣò ní nǹkan bí after 9 lálẹ́ pé mi ò máa rí ẹ̀dùn ọjọ́ bí ọmọ mi. Ìgbà tó máa tó nǹkan bí after 11 sí 11:30 lálẹ́, bábúrú mi kan ṣe sẹ́ndì 50,000 sí mi nìyẹn. Mo dúpẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Instantly náà ni mo san ìdáwọ́ mẹ́wàá mi tí mo san. Nígbà tó máa di May 15, ọmọ mi gangan tí mo ní bẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ May 13 yẹn, bó náà tún ṣe sẹ́ndì 100,000 sí mi nìyẹn. Mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo tún san ìdá mẹ́wàá mi. Ìgbà tá a lọ sí camp, mo gbìyànjú láti pé kéré rí yẹn jẹ, ṣùgbọ́n mo pe orúkọ mi. Ìgbà tí ẹnìkan wá sọ fún tí wá kẹ́rìí pé òun fún dádì ní 5,000, òun fi gba 2,000,000. Tẹ́nìkan náà sọ pé òun fún dádì lówó tí ọkọ ń ra nǹkan fóun, tí dádì ní ta ló máa fáwọn lówó. Èmi náà wá fún wọn ní ìṣàjáde fún 5,000 nínú ìyẹn. Mo wá sọ fọ́lọ́run ṣe bí ọba wípé ẹ̀bùn tí èmi náà fẹ́ ẹ̀bùn mílíọ̀nsì ni o, tí ó gborí atẹ́gùn mo dẹ̀ fẹ́ pé kí Ọlọ́run ṣe bí ọba kó tún fún mi ní ẹ̀bùn May 27 ọjọ́ bíi wòlíì mi kankan. Bẹ́ẹ̀ náà ó ti ṣe ẹ̀bùn méjì fún mi o ní May 13 àti May 15, ṣùgbọ́n mo fẹ́ ẹ̀bùn ọjọ́ bíi bàbá mi kankan. Ìgbà tó di May 27 yẹn lọ́jọ́ iléyá pé ò kí ń lọ sọ́jà, ẹ̀mí yẹn kàn sọ pé kí n lọ ni. Wípé ṣé bò kàn máa sọ̀kálé náà ni nígbà tí mo gbọ́ prógráàmù tájìtàn tí wọ́n ṣe níbàdàn, mo ṣàṣe múra ni mo bá gbọ̀jà lọ. Ìgbà tí mo dé ọjà kò tí ì tó bíi wákàtí méjì mẹ́ta bí sísá mi kan ṣe kọjá ni ọmọ àbúrò dádì mi àti ríra ti pé ó ti lọ bí 10 years. Ọmọ wọn kan wá tẹ̀lé wọn, aṣáájọ kíra wọn béèrè àwọn tí ń wá mi wọn ní nọ́mbà mi, aṣáájọ sọ̀rọ̀. Ìgbà máa fi padà wá délé lálẹ́ ẹjọ́ May 27 yẹn. Ọmọ wọn tó tẹ̀lé wọn yẹn mo ti rí miss call lẹ́ẹ̀mẹ́rin, ó wá pe ọmọ yẹn padà. Bó ṣe ní kí n sẹ́dà card number mi nìyẹn. Ọmọ yẹn náà ṣe sẹ́ndì 15,000 sí mi ní May 27 gangan nìyẹn, pé mo tó gbẹ ìpín ọjọ́ bíi dádì mi. Ìgbówá di ọjọ́ kẹta May 29, abu omo to se 15,000 si mi ni po si pe mi ni wi pe awon mi ori o mi ori soju o ti le nta invest ati rira o to mo yen se pe mi ni pe awon mo mi awon so fun mi pe fun o pa won ori mi o sha ni won organize nkan kan ni bi se awon bi ko ti foruko mi sile lana pe kini ri lo won ko ni mo sha so fun ki sha ma foro bi nigba to fi ma di true mo se pe mi ni e ta send 400,000 si mi lie di won lie bi ri anything lai bi ri pe nkankan won kan send 400,000 si mi lati bi bi to mo yen to ti pa mi fi oruko sile won kan send 400,000 si mi iyen ni ere mi o olorun se bi oba ko to se fun bi mo se lero loro olorun se bi oba ko gbona ara ko gba se mi logo aiti baje ki ra mi ba ise mi onilo anu onilo owo gidi owo gidi owo ti to se olorun se bi oba ko tun po se fun mi ti ere mi re o e se o dadi mi mo mo lore o olorun olorun a tun po ta mi fi agbara kun agbara yin o ise gan ni o dapusa
2: elu baba mi e kaaro o e kaaro mo ti leri o emi omo ajori afefe ni o oruko mi ni Nike Omotosan o ah baba mo ti leri o inu mi dun mo fe korin yi o olorun mustafa o lo mu mi se bi oba olorun mustafa o lo mu mi se bi oba awon kan bi mi lere won ni bawo lo se je mi mimo la siri ewa ti mo fi sako igbala olorun mustafa o lo mu mi se bi oba baba mo dupe o eni faya sise ranse eni fomo sise ranse o mo yin olorun logo ninu aye mi o olorun se ohun tuntun ninu aye mi o eri mi lo bayi o mo wa si lufa ko ti mo wa ni osu keje odun to koja mo dupe mo yin olorun logo jide ti mo dele o ran mi ore mi gan inu lo ti akoko run mi osa ni mo pe mo wa so pe ah se bi osa to mo mi o ti eti lo tin lo ton wa ninu agu ara mi igba ti mo sawo titi mo ba lo si hospital oni ti lo ya photo mo ya photo won ni mo ri nkankan ti mi yen ba ti lo mi bayi lo gbe mi le bi kini sele mo mu ro mo mu mi mo sa gbadura nigba to ya odidaji ire owuro to pe ojo ke to pe odidi ojo kejo ni e ba gba adura ni baba ba so ni baba baba mi se bi oba le ba so pe oya iwo iji ninu agu ara jade emi na mura mo mura mo gba adura ogun bo lara mi mo roro mo gba ya mo gba adura ninu yara mi nigba te pare adura mo ba joko mo ba na se mejeji mo ba koju si ibi ti calendar yin wa igba to ru ya be san gbadura fa won lojo bi ori mo decide pe kini kan jade loju ara mi bo si ona bi tan mo ba fowo se kini ko fi sile bayi kini eri bi kokoro mo ni kin leleyi lati oju ara mi mo ba mu mo fi mo mu white paper mo ba fi si kini e wa rin kini e wa ni mo lo olorun se bi obo se o mo lo se o ofa jade loju ara mi mo yin olorun logo baba e ni faya sise ranse le kan si o e mo ni fomo sise ranse mo dupe tori pe olorun o je ki ndo ku olorun o je ki ndo fo olorun o je ki nda eru aruka fomo mi ah baba mi se bi oba e se o emi omo ojo yin lori afefe ni o ah asi otito ni eni ka mo so re mo je mu wa won so re ma je mu mi o mo smi ni mo so re ma je mu mi ye ki te ba ti pe ni mo so mo wa gbogbo igba ti nkan se mi ni mo mo so pe won na a fi ti ba so re ma je mu mi ni o olorun se bi oba nkan gbodo se mi gbodo do ku mo yin olorun baba se bi oba logo to si pe eje ki ndo ku eje ki ndo fo ah ofa na jade mo yin olorun o ese baba o ese mo yin o mo yin olorun logo mo yin olorun baba mi se bi oba logo
3: ah sopo oluwa
4: oluwa
3: eri mi da
4: eri mi da
3: fun mi ni eri
4: fun mi ni eri
3: sopo majemu ton de eri mi duro
4: majemu ton de eri mi duro
3: pariwo pe loruko je
4: loruko je
3: o ya gbe witness one testimony.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Ebo mi sa gbogbo eyin omo Olorun te wa ni Ilorin Ogbomoso Oyo te wa ni Okaka ati Irawo e get ready mo ti ko ro sile ti mo akuwa story e gboro change won gboro mo pe Olorun be pelu re mo palase aye re adide
4: amen
3: mo laye re madide
4: amen
3: in the name of Jesus
4: amen
3: gbogbo olojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin ni oruko Jesu ti Nazareth ojo ayo ni ojo ibukun ojo ogo ati orire oya ko je ti e
4: amen
3: ko je ti gbeyawo re
4: amen
3: wa kore ayo
4: amen
3: wa de se bi oba
4: amen
3: happy birthday and happy wedding anniversary loru ko Jesu omara nugba
4: amen
3: eje kin ki awon celebrant wa nbi number 1 Ayodele Aaron happy birthday to you number 2 Olubusaye happy birthday to you number 3 Adio Samuel number 4 Dokas Omolade Deborah Samuel Esther Njoku ati Mrs. Bosede Ajayi happy birthday to you Oladejo Abiola happy birthday to you loruko Jesu wa ri anugba
4: amen
3: aye radide
4: amen
3: aye radide
4: amen
3: sori aro la Wednesday ma mi se mo expect o ma lagbara ni headquarters iyen ni kankan loni ojo Tuesday lagbara olori pade wa ni church wa to wa ni apata apete soka ati olun loyo loruko Jesu o ma ri anugba
4: amen
3: agbe odide
4: amen
3: aye radide
4: amen
3: gbogbo eyan omo Olorun te ran se ran se lowo Olorun a ran lowo
4: amen
3: aye re ma fohun
4: amen

àti òpin ọmọ àti òkú ọmọ dédé ni wọn. Ẹ bá ń bí ẹni tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ yín ẹni iṣẹ́ kí n lọ kọ́. Àwọn ọmọ òpin ń padà ṣaṣẹ́ wo ń bẹ̀ yẹn torí pé wọn ò kọ́ nǹkan kan. Ayé wọn ìyálé adé kò yá dáadáa. Ọmọ lásán ìkejì ajá ni wọn. Bóyá bàbá sọ̀rọ̀ lónìí wọ́n lè gbọ́. Bí wàásù gbóná bí ọmọ òpin ọkàn mọ́ wò ni kò sí tó yé. Wọ́n bẹ̀rù òpèèyàn láti fi mú wọn lógún tàbí láti fi wọ́n ṣiṣẹ́. O ti kó bára rẹ̀ wọ́n á payín pọ̀ ni. Kò sì sí ní ta fẹ́ ṣe mẹ́tọ̀ ni. Bọ̀ tó o bá lè gbàdúrà Ọlọ́run lè yí ìpadà. O lè mú ìyípadà. Ẹ̀mí bí ẹ dúró sí ẹni bàbá. Má fún mi lọ́mọ òpin. Jésù Olúwa wa, táìmù ti lọ, kí lọ ọmọ ẹlẹ́ẹ̀kẹta bàbá? Ọmọ ahun. Ọmọ kí mo pè? Ọmọ tó láhun. Wọ́n máa ń bí o, ètò ẹ bá rí tọ́jú ọmọ lásán, yóò tó láhun mọ̀. Màmá, ẹ kọ́kọ́ gbọ́ ilé tó ọba ti bí ọmọ ahun, o rọ ọmọ bí. Kò sí tó lè ná sí tí ó mọ òre. Kò ní san fún wọn. Ọdọ ahun ni nǹkan mọ parí. Tí pásítọ̀ bá ní kìkì ahun nínú tí ó ti tiẹ̀ ti bá. Sọ́ọ̀sì yìí ò ní lọ wájú. Òun ló jẹ́ mọ́ wo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹgbẹ́ ìkìlọ̀ yìí. Inú lílawọ́ ni ògo wà. Inú Bíbélì ni ẹnìkan bẹ tí ń fọ́nká ń pọ̀ sí. Ẹnìkan bẹ tó láhun tí ń há mọ́wọ́ ń dolò sí sí náà ni. Nínú ìwé Proverbs 11:24. So aláwọn kan tí wọ́n jẹ́ ọmọ ahun. Kì í wá sóhun nìkan lọ́láhun sí o, kì í ṣe èyí nìkan lọ́láhun sí o, ọláhun sí ara rẹ̀. Ẹ̀yin kan bẹ́ẹ̀ bí ọmọ ahun ni yín ahun ní ọ́ láti lẹ̀. Ètò yìí ọjẹ́ ń gidi síra rẹ̀ ò lè jẹ́. Màmá mi ò lè dá oúnjẹ lásán mú olówó oko pamọ́ ni. Mo láwọn bàbá olówó ládùúgbò tọ́jẹ́ pé wọ́n láhun jù. Tá ń da lè lọ. Àti jẹ́ ń gidi sínú wọn, ó diṣẹ́. Àti ra nǹkan gidi, ó dọ̀ràn. Mo ti kìlọ̀ fún gbogbo ẹ̀yin màmá yìí, owó tó kù lọ́rẹ̀ lọ ra fóònù gidi. Tanná sọ́bẹ̀ tó ń gbé kì ọba ti kú okú náà ni. Ẹ bá ń jágbe mẹ́nìkan yé láhun. Ọmọ tí ìyá kan bá wọn bínú, ó bí ọmọ òpè, ó bí ọmọ ìka, ó tún bí ahun. Ṣé gbé kò bímọ? Lọ́jọ́ tí ìyá kú, wọ́n ni wọ́n lọ ra kó sí. Ó ní ẹ bá mi mú àga tí ń bẹ níwájú ìta, ẹ bá wa tu bẹ́ǹchì iwájú ìta. Ẹ jẹ́ á sìn ìyá síbẹ̀, ẹ járe ẹ járe ẹ sáré. Bíbélì ni ẹni tó bí ọmọ tí ò rọmọ sín, ọmọ ìṣẹ́nú ọ̀sán jùlọ. So ìyá lè bí ọmọ mẹ́fà, ó lè bí ọmọ márùn-ún, ó sì jẹ́ gbogbo wọn ní láhun. Tí wọ́n nìkan wọ́n mọ̀, wọn ò rántí rẹ̀. Ẹnìkan ní kí mo fẹ́ ṣe sílẹ̀ yìí, ọ gbàdúrà ni o. Bọ́yọ́ Ọlọ́run lè bá ọ̀tọ̀ kan tí ó bọ̀ kọ̀ǹfàtì ẹ̀. Ó ní ẹ sọ fún igi búburú pé kó di rere. Ìyá kan bí ọmọ mẹ́fà, ọmọ mẹ́fà ló bí. Àwọn ọmọ méje ló bí. Àwọn ọmọ méjèèje yẹn, wọ́n sì wo màmá wọn sùn. Nígbà tí màmá wọn ní kí la fẹ́ jẹ báyìí, ó ní kò sí nǹkan kan. Ó ní mo ní owó kan lọ́wọ́, ẹ̀kọ́ lásán la lè fowó ìra. Èèyàn méje ni ó sì jẹ́. Èmi nọmba 8 kò sí tí mo fẹ́ jẹ. Bọ́mọ aláàánú ó sì sọ̀rọ̀ nu. Wọ́n sì lọ ẹ̀kọ́ méje. Ó ní má èmi ẹ bòkele kọ̀ọ̀kan nínú ẹ̀kọ́ wa. Ọmọ aláàánú. Ìyá yẹn sì dìde ó sì bòkele kọ̀ọ̀kan. Ìgbà tí èèyàn bòkele kọ̀ọ̀kan ó ti jẹ̀kọ́ mẹ́ta lọ. Ẹsẹ̀nsì tó fi bímọ nìyẹn. Ayọ̀ tó yọ jẹ́ ìyọ ọlọ́mọ púpọ̀ nù. Ìyọ ọlọ́mọ púpọ̀ ayọ̀ rẹ̀ nìyẹn. Kọ́ jẹ́ wípé kọ́ bá kú ń bí kọ́ yá bí kọ́ bá kú ń bí kọ́ yá bí. Tí gbogbo ẹrù òfin ní bọ́ sórí ọmọ kan. Wọ́n wá dẹrù lórí ẹyọ kan hun. Ẹyọ kan náà ti wá sọ pé ọmọ rẹ̀ mi títí tí wọ́n fi wò pa. Ṣé ìsàhun? Alẹ́ yẹn àwọn sọ́ọ̀sì tá a bá bẹ̀yìn ẹ wá dáwó báyìí yọ́mọ wò ni. Ń wà dó dìde 2000. Èmi kí ni fi pọ́n bá tó lè. Ẹ dìde. Ẹ gbé ọwọ́ yẹn sórí báyìí. Gbogbo ìmísí tó jẹ́ ti òkùnkùn lára rẹ̀. Wàá fòkè ṣe àmì ni gẹ́gẹ́ bí ọmọ gidi. Iná olúwa kọ́ gbọ̀n dànù. Ọmọ tí wọ́n fi ń yangàn. Ọmọ tí wọ́n fi ń sakọ. Ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ. Ẹ ṣe àmì. O ní wàá yà. Kí Ọlọ́run tó pọ̀ nípa àtagbára kó fún ọ lólúwa.

0: You that faith is delayed.
1: Your word to do your dad.
0: That evil hand is delayed.
1: See, allowed
0: it. That doesn't get to do is delayed. God says the Lord.
1: He built it. God.
0: Anywhere you have been delayed. Hey, now you are delivered.
1: Now we're okay.
0: Lift up your hands.
1: In
0: the name of Jesus. Now you are delivered. Now you are delivered. You will call on fire. Push it out. Fire. Push it out. What I had in the dream. Don't be such a priest. You'll be shouting it. Fire, push it out. You will eat and be filled.
1: Oh,
0: you will not be begging.
1: Oh,
0: you will not be a beggar.
1: Oh,
0: you will not suffer.
1: In the name of Jesus.
0: Amen.
1: Amen.
0: I have to prophesy on your water. I have to say something to
1: it.
0: You that are going higher. Yeah, what the watchman is saying. This program, you cannot tie with it again. Those in Lagos. Hey, congratulations. Those of you that came last week. Oh, my God. Thank you, Father. At low bus stop.
1: Fagba. Lago Medjola.
0: 8 a.m. this morning. I'm not staying long today. But we have something else to do. By the latest time I leave that 12, between 12 or 1, I should be through. I have some other things to do. Holy Spirit dwell in me, sir. You that put evil load upon you. That the higher you go, the more you come down. Oh, you are so glorious. But you look like you are empty. All those that couldn't get your oil also. Make sure you meet me this morning. Those that did the program last week together.
1: Times two.
0: We are going to be times two today. For the Lord says, it's a day of redemption of destiny. And restoration of all things you have lost. Leave up now. Invite others to know. At Fagba. Bring all those that are looking for child. Let them meet with the God of prophets. Yes, sir.
1: Samuel
0: Adebayo just the name.
1: That
0: we call the God.
1: Amen.
0: The sign of this one shows what how great my God is. Bring this woman in. I feel like talking.
2: Praise the living Jesus. Nítorí pé láti ìgbà tí mo ti join ìjọ orí òkè ògo lórí afẹ́fẹ́ láti ìgbà yẹn ni ayé mi ti nítumọ̀ ní ọjọ́ tí bàbá orí òkè ògo wá sí ìlú òṣogbo ọjọ́ tó fọwọ́ ba ọwọ́ mi torí single mother mi nígbà tí bàbá fi ọwọ́ ba ọwọ́ mi ayé mi bẹ̀rẹ̀ sí ní nítumọ̀ ó bẹ̀rẹ̀ sí ní nítumọ̀ mo lọ sí orí òkè ògo mo yí pẹpẹ mo yí orí òkè ká nígbà méjìlá Ọlọ́run wa dá sí ọ̀rọ̀ ayé mi. Èmi tó jẹ́ pé láti 20 years ni mo ti wà ní single mother tí mo ti gbé opó 20 years tí mo ti wà ní single mother. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè ògo. Ọlọ́run ìpè bàbá mi Samuel Ojo. Mo wá dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀ nítorí pé ó ṣe ohun àrà nínú ayé mi. Nígbà tí mo torí òkè dé, ni irú mi wá lẹ́ni tó ń fẹ́. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀díẹ̀ ó dàbí lẹ́nu, ó dàbí eré, ó dàbí àwàdà. Pẹ̀rẹ̀ ni mo máa bẹ ẹni tó ń sọ pé kí n lọ sọ fáwọn fámìlì mi pé mo fẹ́ ṣe márèjì o olúwa ọlọ́run orí òkè ògo èyí yá ògo ni mo bẹ ẹni tó ṣe márèjì o márèjì mi báyìí ó ti lọ sí ọdún kan ní gbogbo ìgbà tí má ti ń rántí ni mo máa ń nọ́pẹ́ mi wá olúwa ṣé gbogbo àwọn tó sọ pé fẹ́ẹ̀kì ni kíní fẹ́ẹ̀kì ni irọ́ mi òótọ́ ni lọ́dọ̀ tèmi o bàbá ìpè yín pé mi ẹ̀ ní fọ́mọ àtìyàwó ṣiṣẹ́ ìránṣẹ́ ayé mi rí di yín o lágbára ọlọ́ṣẹ́ yẹn túbọ̀ máa tẹ̀síwájú ẹ ṣe ẹ kú ìtọ́jú wa ọlọ́run kú ìtọ́jú wa ẹ kú ìtọ́jú wa ní gbogbo gbà o bàbá mi dáadáa.
1: báyìí ni olúwa jehova wí ọ̀nà níwájú rẹ bẹ̀rẹ̀ sí sí mo ní kí n bẹ̀rẹ̀ sí máa rán yín létí 29:30-31 days of signs and wonders miracle and testimony but sorí àárọ̀ yìí àwọn tá a ti jọ ṣiṣẹ́ oyinbo láti friday mo sọ fún yín lánàá wípé àárọ̀ yìí ó máa ní agbára so ìpàdé ẹ̀ ní wà very very important torí mo ní àwọn message tó lágbára àwọn tí wọ́n wá last week wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú tuesday program ní last week it was a very great day the day that the hand of God moved mightily so àárọ̀ yìí ó jẹ́ àárọ̀ tí a máa máa bẹ gbogbo àǹgù wò torí àwọn èèyàn ti ń ṣe ìṣòro ní church látọjọ́ friday wọ́n sì wà ní church mọ́júmọ́ àárọ̀ yìí so bẹ́ẹ̀ mi gan ṣe ń dé láti abuja láàárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ni mò ń dé sínú ìpàdé yẹn we are starting by 8 a.m. aago mẹ́jọ la máa bẹ̀rẹ̀ ní fàgbà gbogbo ọ̀nà ló já sí fàgbà ẹ̀yin ìjẹ̀bú òde alẹ́ ni ìpàdé ti yín ògo yín yóò bù jáde ẹ rí àánú gbà mò ń gbọ́ òun testimony láti ọ̀run wá sórí èní mo kàn filẹ̀ ká fòde gbàdúrà ni torí mo mọ̀ pé ẹ̀rí rẹ ó máa tó dé 29:30-31 orí òkè go la máa wà lásìjì rẹ so gbogbo ènìyàn ẹ pàdé mi láàárọ̀ yìí ní fàgbà lagos state tó bá léèyàn kan lẹ́kọ̀ọ́ sọ pé kan farahàn ní lọ́nlọ́ bus stop láàárọ̀ yìí ní fàgbà lagos.
3: Àtìláyé ń bẹ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀múta ta sílẹ̀ ní kábàáyì ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀tìpìlẹ̀ ìwọ náà máa dòmìnira ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lábẹ́ ìpè ọlọ́run lórí wòlíì sàmùjọ authority bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ saturday 29 the monday 31st august wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti ìbàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun àṣejì rẹ ni ẹ máa bọ̀ lágbójúpọ̀ kòkàkòrà orí òkè ògo lẹ dé yẹn ìkórìtà ìpínyà rẹ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
1: pé orúkọ jésù agbára tó ń ba èròngbà rere jẹ nínú ayé
4: mi power scattering all my good plans
1: agbára tó ń ba èròngbà rere jẹ
4: power scattering all my good plans
1: ó yá mà bàjẹ́
4: be destroyed
1: ẹ̀yin agbára ẹ wọlẹ̀
4: be buried
1: ẹ bàjẹ́
4: be destroyed
1: ẹ wọlẹ̀
4: be buried
1: àdúrà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ agbára tó ń ba èròngbà rere jẹ nínú ayé mi ẹ máa wọlẹ̀ all my good thoughts and my good plans must come to pass in the name of Jesus. Baba

0: all day. Tom Tom, breathe through it.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwádùn, lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707
7: 460 3911. CDK ẹ̀, ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
8: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
10: Fojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdó nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ yàjọ 3, 2 àti 4 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911555500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substant Property òrùlé fòtẹ́rùtàn.
11: Kò sí oúnjẹ tí kò wù kókó inú. Ìjòyè pàtàkì ni àmàlà láwùjọ òkèlè, aláṣírí onínáwó, ìmùlẹ̀yà oníbùkà. Kò bá gbóná, kó ṣe tútù, kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́ rọ́. Ọ̀fun mi.
12: Ilé eléyìí o.
13: Ẹja ọ̀sán.
10: Ètùtù FM 94.9 fẹ̀yìn ẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà àmàlà fẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún 2026 àti ṣeré a máa tún ṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹ́lẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewé dú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó káta mọ́ra ṣe kọ̀rọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ 3,000 naira lẹ́ọ̀fẹ̀rà tíkẹ́ẹ̀tì jẹ̀gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn bíbíire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànà adé ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé míì kò tọ́ síbẹ̀ àwọn ọ̀díje wọ̀nyí bíi ta ló lè jẹ̀sọ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí àtẹni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ wá sí 32FM Laughter House Premier Hill Mokola Ìbàdàn bó bá wa dọ̀jọ́ 29 oṣù kẹjọ ọdún 2026 àtúyàyà túyàyà pàdé ní Recreation Club ní Dojúkọ Adámàṣègbà nílùú Ìbàdàn ọ̀la tó ti sọ díwò kẹ bùkà búta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù àmàlà fẹ́ẹ́ 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ pé nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti Rega àti Maggi èmi àti Maggi alájọṣepọ̀ tó dánmọ́rán.
4: To survive the Nigerian economy, you have to be strategic about getting the right funds at the right time. Do you need a quick and easy cash to support your business project? With Grooming Microfinance Bank Loan, get your loan in 48 hours and easy repayment plan. Enjoy better money at 3.5 interest rate for 1 to 12 months. Activate SME loan bundles below 1 million naira at 4% interest rate. 1 million naira to 4.9 million naira at 3.5%. 5 million naira and above enjoys 3% interest rate. Our salary advance loan packages. Institutional loan for company and staff at 3%, while non-institutional loan is 3.5% per month. Repayment is within 12 months. It gets better with interest waiver for early repayment. 3.5% per month for 30 days and 90 days on overdraft. For more information, call 070-731-35538. WhatsApp 090-879-6624. Website www.groomingmfb.com. Walk into our office at 160 Ojo UI Road, Oloro Bus Stop, Ojo Ibadan. Terms and conditions apply.
13: Ṣé nílé ẹ̀bàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí? School uniform, sportswear, àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkè òkun ni. BK Monogram and Printing. Ẹ̀kú iṣẹ́. Ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú ilé ìnílẹ̀ ẹ̀bàdàn. Ká fi logo sára uniform school kọ́mọ́ dàbí bùlú bàlá. Bóyá uniform ilé iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yìí sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé iṣẹ́ BK Monogram and Printing. Àwọn gangan la fi rán. BK Monogram and Printing sọ̀rọ̀ ọ̀tọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ̀ẹ́ Fidelity Bank, Uncle Joe Bus Stop, Mokola Roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé iṣẹ́ BK Monogram and Printing. Bẹ́yìn náà bá dára yín lójú, ẹ kàn sí wa lónìí. BK Monogram and Printing, ẹ gbà fún ọ̀gá ni wá.
14: Aṣẹ́jú ní ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
15: Bàbá fẹ́ nọdé.
16: Ẹ̀ka bọ̀ padà.
17: Láti ojú di ọjà. 32 FM 94.9. Gẹ́gẹ́ bí
16: ti àbábọ̀
17: lẹ́ẹ̀kan. Ẹ̀kọ́ wo ni ń bẹ nínú ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun? Ẹlẹ́ẹ̀kejì o ni pé wọ́n ní kí ìṣèjọba tó wà lóróyè kí wọ́n lọ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀. Ṣé kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Ẹsẹ̀ ẹ̀jẹ̀ wá ohun tó ṣẹlẹ̀ lórí inú ètò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun. A máa ń sọ wípé obìnrin wọn ò fààyè gba obìnrin. Ẹ gbọ́ ara tóbìnrin dá.
16: Ẹ já mi lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n ká máa ṣe ní àlàfi bàbá.
18: Ṣe rí ohun tó bà mí nínú jẹ́ láàárọ̀ yìí tó dẹ̀ ṣe mí láàánú fún orílẹ̀-èdè Nàìjíríà ni pé àwọn ará òkè ìta ni wọ́n ń sọ fún ìjọba wa wípé kó sún mọ́ àwọn tó ń ṣèjọba lé lórí. Torí tẹ́ ẹ bá rántí, mo máa ń sọ nígbà gbogbo wípé ohun tó dáa jùlọ fún àwọn gómìnà wa àti ààrẹ orílẹ̀-èdè wa ni pé kí wọ́n yan àwọn èèyàn tí wọ́n lè wọ̀ wọ́n lójúkojú, tí wọ́n lè bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọmọ ẹni tí ò ní fẹ́ kọtaná fún ọ̀rẹ́ ẹ̀ tán lè bá wọn sọ nípa bí wọ́n ṣe ń ṣèjọba. Ṣé ẹni tó bá jẹ́ àwọn kọmíṣánná, tó bá jẹ́ àwọn mínísítà, tó bá jẹ́ àwọn tó wà ní iléeṣẹ́ lájọ gbogbo ló ń bá ààrẹ sọ̀rọ̀? Ààrẹ ò lè gbóòótọ́ láéláé, kò lè mọ bó ṣe ń lọ. Torí ẹ̀ nínú mi ṣe dùn nígbà tí àwọn bíṣọ̀bù ìjọ Àgùdà tí wọ́n lọ bá ààrẹ, tí wọ́n sọ fún ààrẹ wípé nǹkan ò fararọ́ o, Nàìjíríà ń ṣẹ̀jẹ̀ ojú Nàìjíríà ń ṣẹ̀jẹ̀ o, ebi ń pa àwọn èèyàn o, tí ààrẹ ń sọ pé ebi ti ń pa àwọn èèyàn tipẹ́, poverty ti wà tipẹ́ kóhun tó dáyé mú ẹni. Kò rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti bí ààrẹ ká tó gba ìjọba, ká tó gba òmìnira. Nígbà tá a dẹ̀ gbòmìnira ni ká tó gbòmìnira gan, ara rọ àwọn tó ń gbé Nàìjíríà nígbà yẹn. Nígbà tá a tún wá gba òmìnira tán, ara rọ Nàìjíríà débi pé à ń yá àwọn orílẹ̀-èdè míì lówó, tá a ti à ń fún wọn lówó. Lára owó tá a ná òun ni $61 billion tá a ná lórí sí South Africa nígbà tí ìjọba amúnisìn tó ń ṣe wọ́n ṣe bàláṣìbolo. Pé kí ààrẹ sọ wípé pé kí ìyá máa jàwọn èèyàn kí ọwọ́ wọn má tẹnu kán má lè jẹun kánú ohun tó nọ́ mà ni. Kò rí bẹ́ẹ̀ to ba je pe a ba ri awon eyan bi ru awon alakoso ojo aguda ati awon mi ti won le so to fun are ti won ba po ba yen are a mo pe nkan se nkan sele looto sugbon te ba won kan ti are nso nisin nkan ta won to wa awon ba sin be se ka wo are to ma saba so ni pe owo ti po de bi pe awon gomina won rowo so won osu
16: e mo so be lara ina
18: owo osu ni kokon loro to wa nle yi iya nje awon eyan awon ti won de nso osu fun melo ni won ninu ipile kokon ninu ipile oyo ta wa yi ta ba ko gbogbo wa ta ba gbe wa si ori ategbele won ogorun awon ti won gbowo osu lowo ojoba mi ro pe won to won kojo ogoji awon ogota to ku nko ti won si ni abe ijoba tewo gbowo osu idi ni to fi je pe ijoba ni lati boju wo iya to nje aralu ko ye ko jara oke ta lo se ma so fun ijoba pe to ba mo pe o eko e o ko fe ko shan moju to aralu sumo won pe ki pe ki tori ka to to ka dabo ofo ta ba poro eye oko alo aralu ni nira
17: edakun kini orisun iya tin jara alu idan ki lo orisun
18: e se orisun iya to njara alu boko ojina ilaki ko se ri owo ori tan san owo ori yen o ku nkere mi aya fi to ba lo ra ogun e boyo ogun ara riro abo ogun efori ni chemist oni lo ni sanwo ori afi ti o ba ra epo soko n lo ni sanwo ori afi to ba re fo loja lo ni sanwo ori yo ya ile nu pe mo so pe fo awon oya to n te fo laye oja yen awon local government won ja ticket fun won boya ticket 100 naira won ja fun won iya te ba ja to ba ja ticket 100 naira yo ta e fo e yo ta won
17: se ko ye ka wa sanwo ori
18: o ye ka sanwo ori se ri inu didun ni mori ya wa ngba tan se to loyinbo mo so kini kan mo ni aburo kan to wa ni oketa to wa ni United Kingdom o ni titi di enu ona le awon titi di enu ona ni joba ta ona ni no doja de enu ona abawole ni won doja de iye ja si pe o ni joba oni igba ki ona kan wu ko wa di gbongbongbon ton ba ti di pe o fe wu go bayi won ti paju e ni won ti sare se o ni pe ito ba so pe ijo eye United Kingdom o mo o ni ona ti won gba sise ni pe o ni ipele meta shift meta lawon to sise o lawon ko a se won agba titi lowo aro sosan enu ko agba latosan sale awon ko agba latale
17: taro won na tin toju titi ise nbi
18: se ri gbogbo awon nkan to maye rorun ati pe ina duro gbogbo e duro awon nkan to wu awon eyan leri lati ma sanwo ori ni e tori won gbagbo pe ba won se sanwo ori awon ri ilapa e lati kawe o ti so fun mi o ni ile iwe kan to n ti sise gege bi oluko o ni awon omo meji kan wa ni school yen ti awon won lo ti won le soro dada o ni nkan to wa se to wa jo loju ni pe ikonu awon omo yen omo Nigeria ni Nigeria lo omo Nigeria lo bi omo keji na awon alawo dudu ni o ni joba United Kingdom o ni won de gba teacher me fun awon omo yen loto to pe awon teacher oto lo nko awon omo yen yato si awon omo to ku to ba je ni Nigeria ni se ijoba ti eroju raye iru awon omo bayen ara nkan tan so ni to si awon eyan lori ton fe sanwo ori ni nipa be yato si owo epo ti won tun gbe kuro subsidy ti won yo kuro gbogbo awon e de mo te ba ti fo okun epo obe nikan ja fo ogun gbogbo le mu ni gbogbo nkan to ku patapata ni wahala bade ba to ti wahala bade de ba gbogbo nkan to ku oko ni o onje ni o gbogbo e ni ori araalu atari araalu lo ti ma dun idi ni ta fi so pe so pe ki joba

0: B.
1: Ojúmọ́ òní tún mọ́, ọ̀yẹ̀ àláfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́, 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ó mè ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ ó mè worowo. Ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà. Àkókò tó láti gbọ́ gbàǹkan gbé ètò náà. Gbélégbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì. Ìwọ náà tẹ́tí léko, wá kọ́gbọ́n nínú ètò yìí. Kò síbi tí ọwọ́ já irin kò dé o. Dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn mà wúsẹ̀. Ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó. Gbélégbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn. Gbélégbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji. Lóríṣiríṣi ni ìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀. Ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa. Gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oduduwa.

ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé igi tó tọ́ kì í pẹ́ nínú igbó bàbá Ayétúndé kò dàgbà púpọ̀ tó fi fi ayé lẹ o Ayétúndé àti màmá ẹ̀ ló dẹ̀kù tó ń mójútó iléeṣẹ́ tó lóògbé fi sílẹ̀ o wọ́n ti ní tí ẹlẹ́bù ò bá sílé ọmọ wọn ló máa ń jogún ẹbu

ẹni yìí gbé Yetunde délé wọn lẹ́kọ̀ọ́ ìyá Yetunde ó dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni yìí wọ́n ní ọmọ ìlúwo ni níbo ló ń gbé níbo ni ti ń ṣiṣẹ́ ṣẹ́gun ló kọ́ ọ̀gbẹ́ni yìí ń jẹ́ ó ní ọmọ ìpínlẹ̀ Ondo lòun Ondo State lòun ti wá ìyá Yetunde fún lówó tó jọjú lẹ́yìn ọ̀sẹ̀ kejì Yetunde wá ọ̀gbẹ́ni yìí lọ níbi tí ti ń ṣiṣẹ́ O tun lo dupe mbe ase ise awako logbeni yin se nibi to wa Yetunde wa segun lo lati lo dupe ojo sini o igba to debe lo to mo wipe driver ni segun o wa bi segun yi wipe iwe melo lo ka segun ni iwe mewa ni oni ohun o lanfani lati ka ju be lo o da Nje le sise ni bo me, segun ni he. Ni Yetunde ba so fun mame, ni le wipe ko je ka wan gba segun si be se lodo wan. Bo se di pe wan gba segun ni ye o, ton ba wan si se lodo wan mbe.

ṣùgbọ́n láti gbà tí Yetunde tó ti ń fẹ́ ṣẹ́gun ló ti ń yọ ìfẹ́ tọba kúrò lọ́kàn díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ìṣe àti ìwùwàsí ó ti ń yíwà padà sí tọba o léyìí tó mú kí tọba fẹjọ́ sun màmá Yetunde pé mọ́mì bọ́mọ yín ti ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò mọ̀ yémi tó mọ́ o

àìmọye owó tó wà nílé ìfowópamọ́ ní báńkì táwọn tó ní ti gbàgbé ẹ̀ síbẹ̀ ẹ̀yẹn bí àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́ wọn ó sọ fún yín wípé òótọ́ ni o ẹlòmíì ní gbègbè nìkín owó ní báńkì tíyàwó nú ilé ẹ̀ kò mọ nǹkan kan kódà ọmọ ẹ̀ tó bí kò mọ̀ wípé ó ní owó ní báńkì kan tó gbé pamọ́ ohun tó bá fẹ́ kí wọn mọ̀ náà ni wọn mọ mélòó-mélòó owó tó wà nínú àsùnwọ̀n ilé ìfowópamọ́ míì tó ti di àjẹmọ́nú tiwọn àìmọye dúkìá ẹlòmíì níta tó ti di tẹlòmíì ọjọ́ tí wọ́n bá gbọ́ kú ọ̀gá wọn báyìí gbogbo tó wà níkàwọ́ ẹlòmíì bí ó ṣe jẹ́ mọ́lẹ̀ ni ó máa wá àìmọye mọ́tò tí dráìvà míì ti jí gbé sá lọ kété tó gbọ́ pé ọ̀gá tó ní iléeṣẹ́ wọn ti kú ẹ wo ti Mr. Daudu tí mo sọ yìí ká ẹ fi kọ́gbọ́n àwọn èèyàn kan náà wà bẹ́ẹ̀ ti dúkìá wọn wà níta tí wọn ò dẹ̀ jẹ́ kẹ́nikẹ́ni ó mà tó jẹ́ pé wọ́n ṣe pamọ́ ni

0: Ekabo pada sori eto gbagidi oro ikani 32 FM 94.9 takale si Laughter House ori oke tente premier mokola Ibadan ni bayi won gbe omoba ayo deji eni ola oni a kan si awon na bayi won ti igba kan ri je oludije fun yipo gomina ni ipinle Tosun atun wa lara awon ti bere si ni soro mo woye lori gege bi ojisi Olorun won tun woye lori oro idibo nta won na so awon oro kan ta omo ba yo deji eni ola oni
1: e karo olugbo wa kakiri agbaye
0: e karo e ko ojo meji
1: meji ti dada la bayin o
0: omo ba yo deji eni ola oni gege bi so se nlo lori ori eto gbagede oro e ti dibo te ti fi gagbaga dibo bi emiji fun ipo gomina ni ipinle Osun
1: beni
0: pelu gbogbo nte wa ri bayi ninu eto dibo ti in to waye lojo aba meta keke bi ipinle yin kini nte yin na le so npa eto dibo ohun tori opolopo awon oro kan jaran yin lori aye lujara pe eyin na wa lara awon ti owo se fun ipinle Osun pe ibi ti nkan lo ri bo le se ri ta nko fun yin
1: mo fi akoko yi ki gbogbo awa ta ngbo kakiri agbaye seri ibo ipinle Osun ibo ti Olorun ni owo si pupo ju ni to si je pe eto Olorun ni emi lo ye ki ndi gege bi o fun ipo gomina ni ipinle Osun ni egbe abiasia NNPP lodo yi sugbon o to akoko kan message jade wipe ki withdraw ti ma tẹ̀síwájú lórí ẹ̀ mo ló dà mo dẹ̀ gbà sí tí ẹ̀mí ọlọ́run sọ lórí ẹ̀ wá ìyẹn ló wá mú mi lọ gbàdúrà gbàwẹ̀ sí ọlọ́run pé ọlọ́run kí ni ètò yín lórí ìbò wa ní ìpínlẹ̀ Ọ̀sun ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run gbé jáde wípé APC ó wọlé lọ́sùn láwọn bàbá inú olúwa tí gbogbo àwọn èèyàn rí nu pépà nu rédíò káàkiri tẹlifíṣàn pé APC ni ó wọlé o ẹnìkan sọ wípé ọlọ́run sọ fóun wípé ẹ̀kan náà ni Démọlá Adélékè ó ṣe nígbà náà kò dẹ̀ wọlé pé so nísìnyí ọlọ́run ni kò ní sẹ́ kejì mọ́ àwọn kan náà tún sọ wípé Démọlá ni ó wọlé ìyẹn ló mú mi lọ síwájú ọlọ́run tá à ń sìn yìí sọ ọlọ́run confusion kìí sọ ọlọ́run tí ó màgòmágó kìí sọ ọlọ́run tí ó sọ tí ó pé wọn ò sọ bẹ́ẹ̀ ó ti á jẹ́ kí àwọn èèyàn ó tẹ bá gbà míì tẹ bá tiẹ̀ gbọ́rọ̀ tẹ èèyàn sọ àwọn tó ti dẹnu ojàre wọ́n jẹun wọ́n ti sọ̀sọkúsọ wọ́n á bí ọlọ́run kí lẹ́tọ̀ rẹ lórí ìpínlẹ̀ Ọ̀sun kí làwọn èèyàn rí ọlọ́run sọ fún mi wípé àwọn tó ní APC ó wọlé wọn ò parọ́ ìyàlẹ́nu tó yà lẹ́nu jù bẹ́ẹ̀ nìyẹn o ó ní àwọn tó ní àkọọ́dù ni ó wọlé wọn ò parọ́ báwo ló ṣe wá jẹ́ ṣé bí ọba kan ọba kú ṣé ọba míì máa ń jẹ ni àdẹ ṣé ọba méjì lè jẹ nínú ìlú ni ọlọ́run kí lẹ́tọ̀ rẹ ìyẹn ni mo fẹ́ pé ọlọ́run ó ṣàlàyé ọlọ́run á ní kò kì í tó ṣẹlẹ̀ rèé tẹ bá wòwe Samuel dáadáa Paul Samuel nígbà tí ọlọ́run sọ fún Samuel pé mo ti kọ sọ́ọ̀lù sílẹ̀ mo sì ti rí ọba mìíràn mo fẹ́ fi jẹ ẹ lọ sínú ìdílé Jesse Samuel sọ nǹkan fún ọlọ́run ó ní ọlọ́run ó ti gbà pé Saulu ò tí ì kú tó bá dẹ̀ gbọ́ pé mo fẹ́ lọ síwájú ṣe é ṣe kó pa mí mo rò ọlọ́run á rẹ́rìn pé mi ò mọ̀ kó rí ẹ pé báyẹn wá mú ẹran dání kó sọ pé mo fẹ́ lọ ṣèlúbọ fún ọlọ́run ni tó bá débẹ̀ èmi ó ṣètò màá ṣàlàyé tó ṣe fún ọ ó béèrè tó ní lọ́dọ̀ ọlọ́run náà ọlọ́run sọ wípé Démọlá ó wọlé lọ́dà accord ṣùgbọ́n yóò dì káàpù sí APC ọlọ́run jẹ́ óyé mi wípé
0: ẹ jẹ́ kó yé wa sà
1: bẹ́ẹ̀ni
0: Démọlá Adélékè ó wọlé gẹ́gẹ́ bí gómìnà fún sáà kejì ó ti wọlé báyìí
1: bẹ́ẹ̀ni ó ti wọlé
0: ṣùgbọ́n yo wa wole yo wa pada sinu egbe oselu APC
1: bi emi olodun se so niyan olodun so wi pe yo wole ni o kere ju 18 local government to ti wole daada ta ri o de wole ni 19 local government ele olodun so wi pe bi 50,000 to 100,000 ni o fi gbe eni keji e ko pe 100,000 ta so go le ni 50,000 o si fi 66,000 gbe gbogbo e ba ti gbe lati jeta ni oro be ni so ito wa nbe niyan so eto olorun ni owo olorun ni eto ibo to waye ni ipile osun
0: ka wa pada sodo tawa eyan tori mo pe doctor no fe bere bere kan abomi lowo yin ka wa pada sodo awa eyan tori pe yin na wa ninu oselu osun yi yato si pe je ojisi olorun o gbogbo ni pa kale ke ta ba woye awon eyan yin to pada bo ta debo registered voters yin 2,339,544 ni awon to yin won wa credit wa je 1,010,684 ibo la won yoku lo kilode ti won bo ta debo
1: seri eri pe ko to ri pe adibo yen eyin na gbogbo yen na lo mo to sele nbe e wo bi e mo pe oka in fact awon e bo se jade awon o mo pe awon yen o jade to ba se won se jade yen lo lo 56% to jade awon yen mo pe awon yen ma jade to ba yen tori iberu bojo ti wa lara awon eyan tele nipa eleyi o won lo ka mole won pa o egbe eleyi o egbe tohun ni o eru awon eyan lopolopo sugbon pelu bawo yen se jade yen o tun fi han pe awon eyan ni igbagbo nu eto awa ara wa kan se lowo yi ni
0: ibere ko si
1: yes
0: egbon gomina ti lu debo yan bayi iyen Dr. Dije Adeleke won bo ta won ni 50,000 oni eyan mo ipinle osun le gba lowo egbe alatako lati dibo egbe alatako awa salaye won ni owo bi 60 billion naira on le gbe alatako awon ta won jo wa ko yi oni o gba o ko sugba adura awon gba lori aburu awon lo je wole awon eyan wa nkun pe elo wa ni lapodo tin na seyin na na ba nkan ba na 60 billion se laje ele yin na bi quarter te ba wa wo agbara ti owo ko ni inu eto dibo ki le ri si
1: e ri pe mo ti wa sori eto nigba kan ri nibe yen na le se 32 effect mo de so fun wa ngba na pe as a 2018 mo so lori radio kenyo to le emerge as a candidate APC or PDP ngba yen on rara on 5 billion naira nigba yen mo so ke ri pe lati dibo pari o nigba na tori awuzo so pe so se ori iwo no o se mi ri tori pe mi na ti jade momo to sele sari wahala ta ni lorilede yi owo ta na lori eto odibo ti poju owo yen ti poju ati go kini ati go keji ko se ti o na wo nu e ati so se lu di wi pe ba ba ti lowo lowo lo joko o le se nkan kan lorilede yi igba temi jade ni 2018 ko si Anthony program to da to programs mo gbe jade ngba na a se debate lori radio gbogbo awon egbe to wa nbe ni no iya kan di di okada pelu omo iya bi 90 years old o lo fi 200 naira yin na mi lowo nitori pe o so wi pe o lowo lowo tugba gba ta n se campaign fa awon eyan wa ni ipile osun ngba na ito so ni pe omo oba eyin le ni program to da ju tugba lo wowo wa fun wa o so wi pe lowo lowo awon ni e lo wa ni be lo ji ni ke lo wa

0: Hello.
1: Hello, Caro.
2: That's
3: the
2: Okay,
3: I'm
1: a doctor. Hey, come on, come on, to
2: because
1: Lalefe pe wole oju opo Facebook ati YouTube wa wan sisi 32FM949 fe yin Adekunle Ojo Christina omolara iya kan gbogbo yin ni an rowo yin loju opo ti Facebook. Hello. E ka ro ma
4: won ide mi latojo e
1: ku te
4: dupe lowo lati wa Adeniluyi e fe fun wa
3: e se ma
4: lu ko ro te so mi bo se ri ni yen ni mo ma n gbadun yin ati baba ti o wa leni. Kẹ́rí àwọn tó dìbò yẹn ìdí tán ṣe pọ̀ ní pé wọ́n fi halẹ̀ mọ́ wọn jù. Ọ̀sì àwọn tó nígboyà sì jáde wọ́n tẹ̀sẹ̀ ràn wọn lọ́rùn. Wọ́n mọ ẹni tán fẹ́, wọ́n dẹ̀ dìbò fún ẹni tán fẹ́. Gbogbo bí bàbá Fádáhùn ti ṣe lérí ẹ̀pa wọn, ẹ̀rọ tó ń bẹ ọjọ́ ìbò ni wọ́n ti sọ̀rọ̀ oríṣiríṣi. Ẹ̀rù á bá àwọn tó nígboyà ìyẹn ni ò jẹ́ kọ́ pọ̀ sí ibi tí inec kan tó fi fẹ́ kọ 160 ó wá lọ kọ 0 fún accord kí á ní gbogbo àwọn tó wà ń bẹ ní irọ́ ló pa ó lè ó wà ẹmọ kan tá inec yẹn wá sọ ó ní kò nobody is above mistake wọn tún dìbò yẹn wọn tún bá wọn débi tán fi kà á ó sì lẹ kórí nìyẹn ọpẹ nìkan lọhùnún answers yìí ń ṣiṣẹ o òun náà ti tù sí ní gbogbo wọn kó ní kálukú ìtọ́ra níbọ̀ ní tó ń bọ̀.
1: Ẹ ṣeun. Wọ́n ní ìlú ti sọ̀rọ̀ báyìí ọ̀jọ̀gbọ́n Òkèdùn Babatunde nù wọ́n ní inú àwọn ìbádùn bí gómìnà iná bá wá lè fàyè gba ètò ìdìbò ìjọba àbílẹ̀ tí ó mọ̀ yán lórí tí ó jẹ́ páráàlú ni ó yàn fún ara wọn. Hello.
5: Ẹ
1: káàárọ̀.
5: Afojúmọ́ ẹ pé pèsè.
1: Yes, sir. Orúkọ yín àti
5: ẹjọ́. Orúkọ ti ní Adéwùmí Kasim Adékas láti New Garage. Orí àwọn bàbá wa dókítà náà.
1: Yes.
5: Ṣé ṣe tani wọn fẹ gbẹdà because pàṣẹ ń dìbò àwọn stage kan lọ́dọ̀ọ̀tọ̀ yẹn ó fún tún fa wàhálà lóde àti tí ń fa rògbòdìyàn àti bí ìfowósòfò. Bọ̀ táwa ni wọ́n fẹ́ gbẹdà pé òkè ó bọ́ sí ìbò gbogbo tí ó mọ̀ tí ò ní jẹ́ pé wọ́n máa dáwọn ibo náà máa gbẹdà sílẹ̀ ẹgbẹ́ ni wọ́n ń gbà níbo ni wọ́n gbẹdà. So èmi ń fẹ́mi lérò pé ọjà káwọn nàìjíríà mọ̀ lórí nìyẹn pé pàṣẹ ń di lọ́dọ̀ọ̀tọ̀ mọ́tò bá jẹ́ pé dìbò ní stéèjì tiwọn rẹ̀ ó kálukú ó jókòó sí stéèjì rẹ̀ so ọ̀nà wo náà lè gbèsà tó fi jẹ́ pé gbogbo ògùn dání lọ́tọ̀ọ̀tọ̀ yóò bọ̀ sí ọjọ́ kan náà pẹ̀lú tí gbogbo nàìjíríà ní ẹkú ètò.
1: Ẹ ṣeun. Ẹ ṣe púpọ̀. Dókítà ẹ jẹ́ àmọ́ sẹ́rí padà relé. Dr. Adémilé. Kí la mọ̀ràn yín fáwọn ará Ọ̀ṣun báyìí àti gómìnà tí ìlú dìbò yẹn o.
3: Àmọ̀ràn mi ni wípé kí àwọn aráàlú kọ́kọ́ nǹkan tán fẹ́ ní agbègbè wọn kọ́kọ́ fún gómìnà yìí kí gómìnà dẹ̀ máa tẹ̀lé nǹkan tí àwọn aráàlú bá sọ láti get good development for every sector of the state then the governorship candidates tí wọ́n wọlé jẹ́ kọ́ cooperate pẹ̀lú Governor Adeleke tó wọlé fún ìlọsíwájú Ọ̀ṣun state. Governor Adeleke èmi náà congratulate yín
1: o.
3: Ọlọ́run á wà pẹ̀lú yín.
1: Ọmọọba Yọ́dèjì Ẹdíọlá Òní.
0: mo wa pelu yin
1: ki la moran yin fa won eyan yin ni ipinle osun ati gomina ti lu diboyan bayi
0: mo ki gbogbo awon eyan wa ni ipinle osun pe a ku orire mo de mo wi pe iwole pada gomina ademola adeleke lekeji yo san wa si rere lagbara olorun seri o important pupo ju mo be salaye kankan fun wa idile yen o le duro lati ba oko idile yen je eyan adeleke snake so debi wi pe mo fi dayin loju bipo to so jade pe intide ademola adeleke o se ni second time yi yo lagbara daada ju ti to ti se tele lo so gbogbo awon eyan de ti sala awon kan bayi be la won fe ko won o se mo de mo pe lagbara olorun won o le se lagbara olorun a ku orire le kan na gege bi doctor na de se so gbogbo awa ti e mo gbogbo e ba dibo enikan na ni o sa je e je ka so papo pe pa fe se lu ni emi o ri nkan to ye ko di wahala nu e okay imara temi ni e je ka se bayi ko fi le da in temi problem ti mo ni lori ni mo fi fe se but e je ka eyin na lo bayi e se so pa ye ko di wahala bayi e je ka so papo ki lo si waju ko le ba won ara ilu e se o
1: e seun amori yin ba o agba oni to lori le e se pupo ta pe yin ti e da wa lohun e seun doctor Olumide Ademiluyi e seun bakan na ka mo fi to eyin ololufe wa leti e mo gbagbe amola first ti kanin wa 32.94.9 ta gbe kale yo waye ni ojo 29 osu kejo dream yen on the 29 august 2026 lago mejila ni recreation club ori papa sere ti recreation club ni adojuko adama singba sabo mokola ni badan tiketi 3000 naira una ni tiketi bayi ti e fi lanfani ajamola pelu yoyo ni ya na gbarimu bibire loke ado ya dija ni ya na de oyo olorin gbogbo won ni o wa ni kale to je pe ibi ajoko si n wole tiketi yin te wole bayi amo gbe amola wa ba yin lori ijoko yin e mo jamola e mo jo awon ifigagbaga idije gbogbo ta si ni pelu awon ebun eleyi ta n kubo nbe lojo na ibe na ni gbogbo wa o ti se e ba fe ra ticket yin e le kan si kan ni wa 32 FM 94.9 ta wa ni Laughter House ori oke tente premier mokola nbadan abi ki e pe mi sorry 0802258813 0802258813 tabi WhatsApp 0704633335 76 0704633 lono meta 576 amala first ito dri ajo sheni Peter Olasupo Captain Pitu on loruko temi
3: mo fe ran governor leti ni pe ki governor ko ran ti veterinary hospital to wa ni Mokola
1: eseun
3: eje kan gbe igbese ijo ki kan se nkan kan pe
1: oda
3: ibe ti fe digbo tan
1: eseun

0: ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lòṣùpá àràkáyé 94.9 lọ bá àwọn ọkàn ni.
1: 32

0: mi báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ni 94.9.
1: Ẹni wa disappointed.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnú báráyé.
3: 32 FM 94.9 Laughter House
4: orí òkè tètè premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

0: wẹ̀ ogunlọ́gọ̀ àwọn aráàlú ni ó ti bẹ̀rẹ̀ sí ní fìwòye wọn àti bómi inú ṣe ń kọ wọn látàrí àṣìlò ojú òpó ìgbàlódé AI láàrin àwọn ọ̀dọ́ lèyí tẹjọ́ òde mímọ̀ pé bí wọn kò bá tètè gbé ìgbésẹ̀ àti mọ mójútó ojú òpó ọ̀hún ó lè ṣe àwọn àkóbá tó sì ń kọ ní lóminú nígbà tí wọn bá akọròyìn wa níkànnì 32FM 94.9 yekin ikimos ayomide sọ̀rọ̀ ọ̀kan lára àwọn olùgbé ilẹ̀ ìbàdàn bíi ọ̀gbẹ́ni damiláre ńṣe ló jẹ́ kó di mímọ̀ pé ominú ń kọ òun látàrí ìlòkulò ojú òpó AI láwùjọ àti bó ṣe jẹ́ pé ojú òpó ọ̀hún àti ìlànà rẹ̀ ló ń ṣe ìrànwọ́ tótó àti èyí tó yẹ bí wọ́n bá lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ọ̀nà tí kò tọ́ òun náà ni wọ́n gbà ń lò pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́ àti àwọn ilé sílé gbogbo wọn gba àwọn olùkọ́ lámọ̀ràn láti lè dájú pé wọn kò jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wọn rọ̀gbọ̀kún lílo ojú òpó AI láti fi ṣe àwọn iṣẹ́ àmúrelé wọn bó tilẹ̀ jẹ́ pé àwọn ojú òpó ọ̀hún gbọ́dọ̀ ní àwọn ibi tó yẹ kí wọ́n lè lò dé kí wọ́n sì dènà àṣìlò rẹ̀ láàrin àwọn ọmọ kéékèèké lójú ọ̀nà àti mọ́ṣí ojú wọn sí àwọn ohun tó léwu tàbí àwọn ohun tí kò tọ́ láwùjọ.
1: Àkọ́kọ́ nǹkan tó wọ́n bẹ́ẹ̀ ni pé nígbà kan fẹ́ẹ́ fi gbé ìlú ìlarugẹ ni ṣùgbọ́n ó ń díwọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ pé ìpalára dẹ́ pọ̀ fún tábá ní pé káwọn nísìnyí ẹwọ àti ilẹ̀ wà tá àwọn tí ń bá bọ kò sí nǹkan tó da ilé ayé ìdúró tẹ́ pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe à ń yé ṣe ṣèmí rò pé nípa pé kan parẹ́ torí àwọn èèyàn ti ń lò púpọ̀ ní ọ̀nà ẹ̀tọ́ fún bí àpẹẹrẹ ṣe máa rẹ́ lómi ẹni tí wọn àjọ ríra rí wọn lè lọ gbé fọ́tò ẹsẹ̀ gbé ara wọn tó ti fi ń da ilé onílé náà rù ọ̀nà ẹ̀tọ́ ti pọ̀ jù fún tí wọ́n ń lò ó gbọ́dọ̀ ní gbèdéke nǹkan tí ta lè ṣe ó gbọ́dọ̀ ní gbèdéke iye nǹkan tó lè ṣe fún àpẹẹrẹ níṣẹ́ wúrú béèrè tí ọmọ ilé béèrè kò yẹ èmi dẹ̀ rí pé ọ̀lẹ ni ó fa gbogbo àwọn nǹkan tó fà tí ilé ẹ̀kọ́ bá lè padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ṣe àwọn kọ̀ọ̀kan nílé rẹ̀ wọ́n máa padà sí holding style tí wọ́n ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀fẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ́ ó ti gba gbogbo ẹ̀ ní ọwọ́ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà tó fi jẹ́ kó gbogbo nǹkan kan lọ jókòó kò ta kí AI tó dé ó ní àwọn process tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ so kan padà sórí àwọn ìlànà yẹn padà.
0: Nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn olùgbé ìpínlẹ̀ yìí ti képe ìjọba orí ìpínlẹ̀ yìí láti wọ ojútùú sí bí ọ̀wọ́n gógó omi eléyìí tó ń bá ní fínra nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n bá akọ̀ròyìn wa níkànnì 32FM 94.9 Emmanuel Adébánjọ sọ̀rọ̀ ọ̀kan lára àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ Bídèmí Adéwálé ló jẹ́ kó ní mímọ̀ pé omi ń kọ òun àti pé òun ti bẹ̀rẹ̀ sí ní wòye bó ṣe jẹ́ pé ọ̀wọ́n gógó omi ń bá àwọn agbègbè ságbègbè fínra nípínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tá a wà yìí ó jẹ́ kó ní mímọ̀ pé àwọn olùgbé ilẹ̀ yìí nílò àfojúsùn àti ìgbésẹ̀ tó tọ́ láti ọ̀dọ̀ ìjọba lórí ìpèsè omi eléyìí tó mọ́ lólo wájú ọdúnmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kàngádẹ̀rọ ìgbàlódé eléyìí tí ìjọba ṣe sáwọn agbègbè ságbègbè ìletò síletò òun náà ló ti di eléyìí tí àwọn kan ti jókòó tọ̀ tí wọ́n fi ń pawó wọlé gẹ́gẹ́ bó ṣe wí ní àwọn olùgbé ilẹ̀ yìí ló jẹ́ pé wọ́n ṣẹ̀ ná owó gọbọi fún omi kó tó di pé wọ́n láǹfààní sí omi tí ìjọba bá pèsè láìsí ìròyìn tó tọ́ lórí bí wọ́n ṣe ń ná owó tí wọ́n bá pa lórí irú omi bẹ́ẹ̀.
2: Nǹkan tá a lè rí ṣe sọ́rọ̀ omi yẹn ni pé tí street by street tí bọ́wọ̀ bá wà ń bẹ̀ tó jẹ́ sólà tó pé táìmù dry season gan wọ́n máa yẹ pé dry season kò kí ń síná tí wọ́n bá yẹ pé sólà yẹn máa bá wa chájẹ̀ a fi lè máa rí omi pọn and then tán bá tún ṣe báyìí jẹ́ ló gbọ́ mọ́ mọ́nítọ̀ torí àwọn tó ń tà wọ́n ń tà tán méèkì owó látàrẹ̀ tí ó jẹ́ pé owó yẹn ò dọ́jọ́ ìjọba kò sì ṣàǹfààní kankan fún aráàlú ṣẹ̀gbọ́n owó tán máa pa níbi tòkè ìsìn tán pa níbi ti àlàáfíà a lè fi ṣèmí gan sí ibi tí ò sí omi tí ó tún máa súnmọ́ àwọn kan ṣùgbọ́n kò ní rí bẹ́ẹ̀ ànímọ́ ibi tí owó yẹn náà ń wọlé sí tíjọba bá ṣe fún wọn bá ṣe pé pọ̀ owó à ń bẹ tíjọba dẹ̀ bá wa mọ́nítọ̀ rẹ̀ wọ́n ṣe ń tà náà tí wọ́n ń pawó ẹ̀ tí ò sí kú. Nǹkan tá a lè rí ṣe sọ́rọ̀ omi yẹn ni pé tí street by street tí bọ́wọ̀ bá wà ń bẹ̀ tó jẹ́ sólà tó pé táìmù dry season gan wọ́n máa yẹ pé dry season kò kí ń síná tí wọ́n bá yẹ pé sólà yẹn máa bá wa chájẹ̀ a fi lè máa rí omi pọn and then tán bá tún ṣe báyìí jẹ́ ló gbọ́ mọ́ mọ́nítọ̀ ẹ̀ torí àwọn tó ń tà wọ́n ń tà tán méèkì owó látàrẹ̀ tí ó jẹ́ pé owó yẹn ò dọ́jọ́ ìjọba kò sì ṣàǹfààní kankan fún aráàlú ṣẹ̀gbọ́n owó tán máa pa níbi tòkè ìsìn tán pa níbi ti àlàáfíà a lè fi ṣèmí gan sí ibi tí ò sí omi tí ó tún máa súnmọ́ àwọn kan ṣùgbọ́n kò ní rí bẹ́ẹ̀ àní mọ ibi tí owó yẹn náà ń wọlé sí tíjọba bá ṣe fún wọn bá jẹ́ pé ṣùgbọ́n owó wà ń bẹ tí ìjọba dẹ̀ ń bá wa mọ́nítọ̀ rẹ̀ wọ́n ṣe ń tà náà tí wọ́n ń pawó ẹ̀ tí ò sí owó.
0: ààrẹ orílẹ̀-èdè south africa Cyril Ramaphosa náà ni ó ti sọ̀rọ̀ jáde bí ominú ṣe ń kó àwọn látàrí àwọn ìwọ́de ohun pákáleke tó wáyé tako àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn tó ń gbé ní ilẹ̀ south africa. ńṣe ni ààrẹ Cyril Ramaphosa rawọ́ ẹ̀bẹ̀ fún àwọn ẹlẹ́kùnjẹkùn láti jọ fọwọ́sowọ́pọ̀ níbi ìpàdé àpérò kan ilé ìtànṣe lágbègbè ságbègbè fún ìdàgbàsókè ilẹ̀ south africa tó wáyé ní durban. ẹ̀wẹ̀ wájú ọdún mọ́ pé ní báyìí ọgọ́rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ẹ̀dàgùn láásì ìdírẹ́bẹ̀ ààrẹ orílẹ̀-èdè south africa léyìí tẹ́ ń jẹ́ ọdẹ mímọ́ yìí pé gbogbo ìdírẹ́bẹ̀ ọ̀hún kò ní ìtumọ̀ kò ní wúlò kankan bí ti wò mọ́ nígbà tí wọ́n bá akọ̀ròyìn wá sọ̀rọ̀ yẹn Baraka Tadiamo ńṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n fagídí mú ìjọba ilẹ̀ south africa láti rí dájú pé àwọn dúkìá tó jẹ́ ti àwọn ọmọ nàìjíríà táwọn ọmọ south africa bàjẹ́ mọ́ wọn lára òun náà ni wọ́n tún ṣe wọ́n dá padà wọ́n sì sanwó gbàmọ́ bínú fún àwọn ọmọ ilẹ̀ yìí. bákan náà ni wọ́n dẹ̀bi bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà bí wọ́n ṣe ń lọ sí òkè òkun lọ́pọ̀ yanturu ìjọba látàrí wípé ìbá ti nílò káwọn ọmọ nàìjíríà mọ lọ sílẹ̀ òkèrè bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tó bá dúró re tó sì dára.
3: ìjọba south africa ò ṣe dáadáa ebi àwọn ọmọ south africa náà wà ní nàìjíríà nbí kò bá jẹ́ pé bí àwọn ṣe ń ṣe lọ́nà làwa náà ṣe ń ṣe ń bí ni sáwọn náà ríbi dé sí ọ̀dáadáa tán pè ní epo ẹ̀dá tó dá gbogbo ẹ̀ lẹ̀ ìjọba wa náà ni torí pé tíjọba bá dáadáa tí nàìjíríà bá dáa kò sí reason tó fi yẹ kí anybody máa travel lọ pé òun wa owó lọ ṣé bí àti lówó àti dèèyàn láyé náà ni gbogbo wọn fi travel abroad bí wọn ṣe ń travel lọ sí south africa lọ sí different country tí nàìjíríà wa bá dáa táwa náà bá lè ṣe nǹkan tó tọ́ tó yẹ ká ṣe sí orílẹ̀-èdè wa àwọn ọmọ nàìjíríà wọn ò ní lọ débi pé wọn ò wá lọ forí lu tí wọn dojúkọ ní ibi tí wọn lọ yẹn. ẹ̀yin dẹ̀ ń pa ọmọ wa kú lu ẹ mọ́ lu àfi lọ tán ẹsẹ̀ wá ń dísà ẹ pa ọmọ wa tán ẹsẹ̀ wọn ní jàǹbá tán ẹ lé wọn tán ẹsẹ̀ wá ń bẹ̀bẹ̀ mo ní èmi rò pé ẹ̀bẹ̀ bíbẹ̀ yẹn kò nítumọ̀ lójú tèmi bí òun ṣe pé kó ṣe the needful gbogbo àwọn nǹkan wọn tó ti bàjẹ́ ń bẹ̀ ó tra láti restore padà kó dá padà fún wọn kó dẹ̀ compensate wọn.
4: nípa ti àwọn ọmọ nàìjíríà tí ìjọba ń kó padà wá láti south africa ordinary ilé náà àjò lè dùn kó dàbí ilé kò sí bí èèyàn ṣe fẹ́ lọ gbé ilẹ̀ onílẹ̀ tó yẹ kó máa rántí ilé èyí dẹ̀ máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọmọ nàìjíríà tó wà ní ilẹ̀ àjèjì kí wọ́n mọ̀ pé bí ti wù ó rí èèyàn gbọ́dọ̀ máa rántí ilé.
0: ìròyìn ló ti ń dé ṣe ti gbọ̀ yín láti kàn ní 32 FM 94.9 ìròyìn ilẹ̀ òkèrè. ilẹ̀ russia ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀sùn kan ilẹ̀ ti united kingdom wípé wọ́n mọ̀ ń ṣe àkóbá fún gbogbo rúkèrúdò tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ ukraine látàrí ipa ilé tí wọ́n kò yí wáyé látàrí bí ilẹ̀ russia ṣe fẹ̀sùn kan wípé ilẹ̀ gẹ̀ẹ́sì òun náà ló jẹ́ pé àwọn ẹ̀rọ ńláńlá drones eléyìí tí wọ́n fi ránṣẹ́ tí wọ́n sì fi ń kọlu àwọn ibùdó ológun àti àwọn ibi tí ilé iṣẹ́ wà nílẹ̀ russia kò sẹ́yìn àwọn irinṣẹ́ ìgbàlódé ilé ìtẹ́ kó láti ilẹ̀ uk lẹ́yìn rẹ̀ nílẹ̀ russia wájú ọdún mímọ́ pé ìgbésẹ̀ tí united kingdom ń gbé ọ̀hún òun náà ni wọ́n ti rà báyìí tó sì jẹ́ pé wọ́n ó san látàrí ìgbésẹ̀ tí wọ́n gbé àti ipa tí wọ́n ń kó lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ilẹ̀ ukraine òun náà ni wọ́n tún ti ń bọ́ sókè látàrí kíkọlu ilẹ̀ russia pàápàá jùlọ pẹ̀lú bí wọ́n ṣe ń rọ́lu àwọn ibùdó ẹbu fọ́po àti àwọn ibùdó alágbára mìíràn tó nípa lórí ilẹ̀ russia. ẹ̀wẹ̀ agbẹnusọ iléeṣẹ́ torí sọ̀rọ̀ iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ ti united kingdom òun náà ni ẹjọ́ òde mímọ́ pé àwọn sì dúró gbágbágbá ti ilẹ̀ ukraine láìpẹ́ yìí ogun ọ̀hún ló ti ṣe àkóbá fún gbogbo ìgbòkègbodò lábẹ́lé nílẹ̀ russia pẹ̀lú àìláǹfààní sí epo àti bí ètò ọrọ̀ ajé wọn bó ṣe ń bọ́rẹ́lẹ̀ ní russia. lágbo amúlùúdùn àwọn ọmọbìnrin òṣèré kùnrin taiwo azan ìyẹn lima àti kira òun náà ni wọn ti ké gbàjarè síta jẹjẹ òdì mímọ́ pé àwọn ilé ìwòsàn ni wọn ti kọ bàbá wọn láti tẹ̀síwájú àti mọ ṣe ìtọ́jú fún bàbá wọn. wọn wá jẹ òdì mímọ́ wípé àrùn jẹjẹrẹ òun náà ló ń bá òṣèré kùnrin ọ̀hún ló ń bá fà á lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bí àwọn ọmọbìnrin ọ̀hún ṣe sọ. wọn jẹ òdì mímọ́ pé taiwo azan ti gbogbo ayé mọ̀ sí ògògó ló jẹ́ pé ipò tí ìlera rẹ̀ wà báyìí ni ó ti bọ́rẹ́lẹ̀ nigbati awon obirin ohun bere si nira webe lori ayelujara won ro awon omo Nigeria awon eleyin ijo anu ati awon akose mose ileto ilera ti an ni iriri nipa itoju arun jejere lati jowo se ranwo lati daabobo baba awon lowo arun jejere to n ba finra bayi ninu front of sita lojo opo ayelujara won le ma salaye ipo ti osedekunrin ohun wa ati bi nkan ti se n borele pelu bi awon ileewosan se n ko lati tesiwaju pelu itoju ogogo bi e ba ni royin yajo kan abomi itebe pito aleti ele pataki ise yin sowo sori 0705655 0949 abi news@32fm.com.ng iroyin ikoni juba ilo fun ti osan to ni lede yoruba akinwale aboluwade loko iroyin ohun jo peter ola supo lo ti royin e ma ya se o

0: ọdá ẹja tí mo kíra wa pé àti káàsán àpò àbójúbà ara wa lórí ìsárégbódó
1: lọ́sàn-án tòní àsìkò àròdá òjò yìí ẹ̀rọ lágbára
0: ọdọ́dọ̀
1: yín òjò lẹ́ni o
0: mo kọ́kọ́ jí ní bàbá
1: tí èèyàn bóde nu ilé
0: ẹ̀ àní mo jí laago máa
1: wọ́n láti ìbá ṣe tàwọn ẹwà tí mo rò bá ti bóde lónìí.
0: Àìrọ̀ ẹ bá kú dúró lé ẹ bá kú dúró lé
1: kí ṣe tàwọn ẹwà mo rò tára mi mo rò
0: ẹyí
1: gẹ ẹ
0: fẹ́
1: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
0: ṣe ṣe
1: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
0: ṣe ṣe ṣe ṣe ṣe
2: bámọ̀tọ̀
1: adémọlá adéjúwẹ̀ káàbọ̀ sórí ètò ìrìnlẹ̀ tí ń dúró dè
0: sàrẹ̀
1: ìbùdọ́ nìkan ni adẹ́rìn pòṣónú yín laptop
0: house
1: lẹ́gbẹ̀ẹ́
0: laptop house
1: the station wey sabi the station wey get tap the station wey know
0: okay.
1: The station wey know the drink the station
0: point sàrẹ̀ ìbùdọ́ lẹ́gbọ̀
1: ẹ̀rọ ni o
0: bami mo fẹ pe Esther tele
1: okay now
0: boya ka wonu okulu
1: okay
0: se mo pe se akose na ni se ajiwe
1: ta
0: ba fe bi oja
1: e la wa se njo ni e la ibere
0: Esther nu ko lo ba wa lenu
1: e
0: boya ki gbogbo wa ku pada lo sinu okulu
1: boya ti o se lenu
0: ka pada lo mi isire
1: ka lo kuku se record kan
0: ku pa po
1: ile to wo mo color re meji la ko iko rin jọ
0: lenu
1: lẹ́kàn tó wọ́n mọ́kànlá rẹ̀ méjì ní ìyẹ́ lọ́rọ́ tàbẹ́sàbí nìyẹn ọkọ̀ ọmọdé ilé ó ṣe kí sábà lọ́gbà ó
0: ìyẹ́ lọ́rọ́ méjì ọkọ̀ ọsẹ̀ wá tẹ́lẹ̀ tó wọlé
1: ó dá ilé òdìwọ́ máa lórí ní òjò
0: wọ́n
1: ti sọ́dọ̀ àdúrà àdúrà ló bá dé
0: ó dẹ̀ tí wọ́n bá ṣe ń ṣe lórí sáré ibùdó ẹ̀yẹ́ pè wọlé ẹbẹ́ ni tẹ́ ẹ bá fẹ́ bá nọjà ẹ mú nọ́mbà àbẹ́rẹ́ yín ní pápápá kádẹ̀ ṣe kí ni kára ìwé ìròdòdó ka jù sí yín tábà síwájú sí yín tó ẹ fún wa ní ìdáhùn tó jọjú lẹ́bùn tá a kó wá sórí
1: ètò àwọn olólẹ́bùn
0: yẹn lọ́sàn-án tòní àwọn ojú òpó tó dẹ̀ wọnú òkulù ní 0705-5000-949 0809-7000-949 tàbí 0906-2000-949 ẹ má tí wá gbàgbé o pé àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ lórí ìsáré
1: ìdán bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ bá ṣe ń bi wá ní ìbéèrè àbí bá bá ṣe ń bi yín ní ìbéèrè kò sí àǹfààní wípé kẹ́nìkan ọmọ ọ̀dà yín
1: ló ń tẹ ẹ bá wà
0: á gbọ́ o
1: a dẹ̀ máa rí yín
0: àṣepé iṣẹ́ la ṣe o
1: rojú wa ń bẹ̀ẹ́ yẹn o
0: bí wọ́n sí lásán
1: á gbọ́
0: o
1: bẹ́ẹ̀ wà lóṣù pọ̀ ojú wa wà ń bẹ̀ o
0: ojú bá mọ̀tàn ní o ojú tẹ̀mí ò dẹ̀ẹ́ nọ́ọ̀wé ojú mi ò kọjá nọ́ọ̀wé
1: kọjá nọ́ọ̀wé ókè máa fún ẹ lọ́wọ́ yẹn máa yẹ kó mọ bó
0: ṣe lọ tàbá ti parí ẹ máa fi mí sí Esther ìwọ ńkọ
2: bẹẹni
0: Esther ọfẹ
2: mi ọfẹ ìpa mo wà pẹlú yín gbangba gidigba
1: ọfẹ lọdún òṣùpá
2: mo fẹ ẹjẹ inú òṣùpá mọ ń tutù ẹjẹ àná
0: mo dé bẹẹ rí
2: kára mi lè mọ ẹjọ lọ.
0: 0906-2000-949 àwọn ojú òpó yẹn náà ti ń buná ẹ̀lú ẹ ká sọ o.
1: hello kí ló ń ṣẹlẹ̀.
0: Ẹ̀lọ́ ẹ̀ká sọ o.
1: Ẹ̀ká sọ sá.
3: Bàbá mi tẹ̀fọ́ kí ní ẹ̀kú
1: jọ́mọ́. Yé sá. Bàbá mi kára ó lé. Kára ó lé.
0: Ẹ̀ká sọ sá. Ọmọ ọ̀tọ̀kùn ọdún.
1: Ó tó jọ mẹ́ta.
3: Ó tó jọ mẹ́tọ́ bẹ́ẹ̀.
1: Ẹ a ní kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì àmọ́ ẹ̀là ṣẹ́ ẹ gbọ́.
3: A mọ̀ gbọ́ ọ̀bẹ ti wà ń bì kan ni. Ìgbà wo mo lè wá gbà.
0: Bẹ́ẹ̀ bá ṣe tán lónìí náà ẹ wá gbà.
1: Ẹgbẹ́ ò tiẹ̀ jóni mọ́ kọ́sà yóò tó parí ẹ̀jọ́ nítorí ọlọ́run. Bàbá yali yali ló ní kí wọ́n fún yín. Abiola yali yali.
3: Orúkọ Jésù bí ẹ ṣe ń bomẹ́rin ọgbọ́n ọlọ́gbà ọlọ́run máa bomẹ́rin ọgbà.
1: Àmì
3: tọ́lọ̀ wọ
1: àtúntò
3: owó àtìlẹ́ owó gbogbo rẹ̀ wọ́n kò dé lọ́wọ́.
1: Àmì.
3: Ìlò ní kí n kí yín lò.
1: Ẹ ṣe àdúpẹ́ sà. Nínú mi tẹ̀rù
3: pé láti
1: gbìyànjú. Ẹ ó ti dá. inu mi lo pe mo gbohun baba o e ru pa ti gbohun ti pe
0: o ti pe oda ba mi o mu number nu won ni ki won hello
1: hello hello ma e ka so sir ah baba mi agbalagba e pele sir yes sir yes sir e ka bo sori eto ta le fe banaja lo so yi ibere eleke lu le fe
4: ibere eleke jo
1: ah intekan ba mi so ni e fe da baba la mu mo de fe ki baba bo bu lo so yi e kan ba daru ko
0: e je ko baba
1: ile ilu mefa pere to je pe yoruba won onko ni won so nbe onko ni won pe yoruba ta won so o de ni
0: o di meji
4: agbare
0: o di meta
1: yes
0: O di ma la la yen ni o. O ti la.
1: Come la la, come la la,
0: come la.
1: Come la la baba.
0: O ti la la. E wo je o la de bi o ti o te.
1: Bien.
0: Ah,
1: se peteri. Se peteri. Se pe o wa ri.
2: Ah, o ti ri.
1: Ah.
2: Riri to ri un ni.
1: Ah.
2: O ran ti fayo.
0: Ah. Ah. Ta bembe.
1: Se pete.
0: O le ba.
1: O da. Baba le se lo ye di. Baba le se lo ye di. Yes sir.
5: Aje sa ti o kola.
0: Baba mi.
5: Ako aro da ojo jayo ni o je fun
1: wa. Amen.
5: Laughter has only done now. As we gba wa lati leyin wa patapata na ni gburo bi se ni kokan. Baba wa dola ya rally father Charles ati to de boro alamala to la boro ma dajiro gbo ala papo
1: amen
5: je kim ba je mba oli meri naga
1: okay now okay now
5: baba yo to wo fa bonu
1: okay okay
2: baba fe to wo fa bonu
5: ibere karo
0: ibere karo ba mo ton won ni won fe to wo
1: e je ki baba o ko fa e je won ko fa
0: ki won ko
1: o je omo ni
0: o je omo e wo
1: ah ki je je omo ibi food lo ti le e ya ba to food omo wo
0: le ko fa
1: e ko le o je je omo kan na nu
0: o de mu na ba bere yin
5: ikarun
0: ikarun
5: olomo se wa la rogun
1: amen
0: ilu wo la mo nipinle oso ta nipinle oyo ta momo ipese ose dudu oro o
5: ose dudu nipinle oyo
1: ose abuwe
0: to je pe ise ti won se
1: gan ni
0: e ba wo be in ton momo won nu
5: nipinle oyo
1: ini wo mi temi na wo yi
0: ini mo wo yi
5: awe
1: Ibadan. Ah. Ah. Ah. Ah.
0: Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah.

0: agbalagba kan ṣe agbalagba bi mẹrin
1: won ti sa lo
2: won ti lo
1: won ti sa lo
2: e mo won won ara ye wonu ogba ni
1: won wa wonu ogba won tun pada ni hello e ka so
2: zare bu yes sir yes sir
3: e ba mu bere karu
2: e bere karu
0: lati agbaje
3: asi moro ba malade o
0: ah awon ku mura eyin na ah won ti eda be yin rin yin lojo un o
2: baba mi o o we lo bade o ami olohun e kan ba mi pari e na ni ahere oko to ba jona gurukuru e pari e ahere oko Okay.
1: Ko so mi le.
2: Wa kina bona.
1: Ko so mi le ni. Ko so mi to si.
2: Wa kina bona. Pa bi ge do si ladugo un.
1: O ti me.
2: Baba ni ha. Baba ni ha ri ga ere bi. Ere bi bo wa to ni.
1: E ja lo soju opo Facebook.
2: Ere bi bo to ni.
1: Ada Esther.
0: Loju opo Facebook puto so to ni ibere yin re o. E sare bu ni o toro se kini toro ro gidigidi gan ni. Nigba wo ni are nigba kan ri Umar Yaradua kuro ni orilede wa Nigeria fun irin ajo eto ilera ki won to papoda. Egbo lekan si. Nigba wo ni are nigba kan ri Umar Yaradua kuro ni Nigeria fun irin ajo eto ilera ki won to papoda. E fi dawun yin sowo si wa loju opo Facebook 32FM 949 fe yen ibe laduro gbangba giriba si. Eni ba sare bu ni o. Sare bu da.
2: Ojo wo osu odun wo ni? Ojo wo osu odun wo ni?
1: Ah.
2: Ma
0: moto. O ro
1: yan ba ran ti ojo.
2: Da da jona ni bi
0: ale.
2: O mo to ba mi kan so. Mu ki ore ti eni. Tete ti jade. Hello.
4: Hello, e ka san o.
2: E ka san ma.
4: Ẹ kú ètò fájímọ̀
2: ní
4: ìdúkú
2: látọ̀ mi yà lẹ́nu.
1: Ẹ fún mi ní ìtumọ̀ méjì tí gọ̀gọ̀ ní.
4: Ẹni ọ̀rọ̀ onípọn ná.
1: Gọ̀gọ̀ ẹ fún mi ní ìtumọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní.
4: Gọ̀gọ̀. Kò ní ẹ̀mí jẹ́ mi
2: ò tó bá. Ẹ sì bá gọ̀gọ̀.
1: Ìwọ wá mi ò tó.
2: Bọ̀dọ̀ máa fi gọ̀gọ̀ fà.
4: Máa fi gọ̀gọ̀ fà.
1: Kí ni gọ̀gọ̀?
4: Ìwọ wá mi ò tó máa fi gọ̀gọ̀ fà.
2: Gọ̀gọ̀. Gọ̀gọ̀.
1: Mami, táwọn mi bá gba ìbéèrè yìí. Kí wọ́n bá mú.
2: Àwọn náà sì mọ́ o.
1: 09062009949. Hello, ẹ ká sọ o.
5: Hello, ẹ ká sọ máa.
1: Ẹ ká sọ máa o.
5: Yes, ma. Bídè mi ni látàgbájé.
2: Ẹ káàbọ̀ sórí ètò, ta lè fẹ́ bá nájà?
5: Àtìlẹ́yìn.
2: Ok now.
1: Ó yẹ mú nọ́bà béèrè yín. Ìbéèrè kẹta fún àǹtí Bídèmí. Abídèmí pépéré ń
2: pè. Bẹ́ẹ̀ni.
1: Abídèmí pépéré ń pè.
2: Mo ti ẹ̀ láko ohun wọn yìí.
1: Mo lẹ́ẹ̀kì wọn. Ohun tún da ó tutù.
2: Bó ṣe torí ohun ẹnìkan ti tó.
1: Ọ̀dà. Àǹtí Bídèmí ṣẹ̀ ń gbọ́ o.
5: Bẹ́ẹ̀ni ma.
1: Ìbéèrè kẹta lọ báyìí. Òkùnkùn ò ní kùn kó nínú ó má mọnú. Òkùnkùn ò ní kùn kí onínú ó má mọ inú rẹ̀ ẹ fi àmì sí. Ẹ mọ Yorùbá. Ah, order. Let's go, Lord, you're me.

0: ok bíbẹ̀ ni bíbẹ̀ kọ́ kétò tó parí amọ̀
1: amọ̀
0: lórí àfọ̀njá gèrí alímì
1: ẹ o bá mi a lọ sójú di ọjà láìpẹ́ ní pápá babade sáré bùdán tẹ̀sọ́wọ́ iwájú ìbéèrè ayélujára ń bẹ lójú òpó facebook fún yín àwọn ojú òpó náà sì ti ń ṣe kíni o ti ń buná a ń padà bọ̀ sáré bùdán tẹ̀síwájú.
2: máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: mo ń bọ́ ta ti tú ẹ fẹ́.
4: 32 FM 94.9.
5: kò sí oúnjẹ tí kò wù kókún inú ìjòyè pàtàkì ni àmàlà láwùjọ òkèlè aláṣírí onínáwó ìmùlẹ̀yà oníbùkà kò bá gbóná kó ṣe tútù kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́rọ́ ọ̀fun mi.
6: Lele yi o. 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀. ló tún ti tẹ́pẹpẹ ètò àyájọ́ àmàlà amala fẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ 29 oṣù kẹjọdún 2026 àti ṣeré a máa tún ṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó káta mọ́ra ṣe kọrọ bọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ọ̀fẹ́ra tíkẹ́ẹ̀tì jẹ̀gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn bíbíire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà àdí ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé mi kò tọ́ síbẹ̀ àwọn ìdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣọ́ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyà tàbí ta lọkùnrin náà tó lè ro àmàlà tó fẹ́lẹ́ tó kóná bíi etí àtẹni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyà ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ̀ wá sí 32 FM laughter house premier hill mọ́kànlá ìbàdàn bó bá wà dọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún 2026 àtúyàyà tó yáyà pàdé ní recreation club ní dojúkọ adámàṣègbà nílùú ìbàdàn ọ̀la tó ti sọ̀dí wò kẹ́ buka buta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù amala fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní laughter house sàbí kẹ́ẹ̀pẹ́ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti rẹ́gà àti magi èmi àti magi alájọṣepọ̀ tó dánmọ́rọ́.
7: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: ètò ìgbéyàwó láyé.
9: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
10: bí ló ṣẹlẹ̀.
9: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ nílé ẹ ní 2026.
7: ẹ ní tòótọ́.
9: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
7: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
10: ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
7: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
7: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
7: pẹ̀lú CDK ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
11: ọ́fíìsì wa wà ní Mokola road ní Besnai bus stop àti Àpáta ẹ lè pè wá sórí
12: fojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tí ì mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè sàn díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní laughter house orí òkè tí ń ti premier mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́.

0: padà láti ojúde ọjà sáré bùdó lẹ́gbọ̀n láti kan ní adẹ́rìn pọ̀ṣọ́nù
1: gbogbo àwọn tá a bá dárúkọ kan wá gba tíkẹ́ẹ̀tì wọn ẹjọ́ ń dúró ọlọ́run ẹ má jẹ́ kó sí ìdíwọ́ kankan ọjọ́ ń lọ o bọ́sẹ̀ yìí tó parí ẹjọ́ ń torí itọ́ ọlọ́run ẹ wá gbà á
0: fọ́mi àbíbù láti lámọ́ ọlájídé abọ́sẹ̀dé
1: ti pè
0: mí ògùtádé ṣèyí náà ti pè kọ́lé akin pẹ̀lú ọlámọ́ ń bọ̀ lónìí
1: bẹ̀ndágbà láti bẹ̀ ẹnu
0: kan wọ́n ti pè mo retí ìpè dáúdà láti
1: bẹ̀ ẹnu kan ẹjọ́ o
0: ìyálóde náà ti
1: pè ẹ má fọkàn sí pé njọ́ náà là á pàdé o olúkálukú níbi tí ó wà o
0: ọ̀yá esther lójú òpó facebook
2: lójú òpó fe ẹ mọ̀ tí ìgbà ibẹ̀ ṣáà ń bu lẹ́ni lálálá
1: bẹ́ẹ̀rù ṣe pàtó lójú òpó
2: ìgbà wọ́n ti gbà
0: á báyà àwọn tí ó gba ètí ìgbòrí wọlé
1: ok ẹ ká tún máa wà gúgù ọ̀ràn eléyìí gúgù ọ̀ràn.
2: a ní nígbà wo ni ààrẹ nígbà kan rí umar yar'adua tí wọ́n kúrò ní nàìjíríà fún ìrìn àjò ètò ìlera kí wọ́n tó papòdà wọn káwọn kan ti mọ̀ sókè mo mọ̀ gbà náà kí ló wá ṣẹlẹ̀ ẹ̀ tí ìgbà ọjọ́ wo àti ọdún ẹ̀ fi síbẹ̀ ọjọ́ wo oṣù wo ọdún wo ẹ fi síbẹ̀ o
0: ẹ̀rọ ẹ̀ka san o
3: ẹ̀ka san ẹ̀kú fẹ́ o
1: yes sir
3: bàbá mi mo kí ni o
1: kára ọdún sir
3: àǹtí mi mo kí ni o ẹ̀yin
0: méjèèjì
1: yes sir
3: ẹ̀ka
1: san yes sir orúkọ yín mi dá ti ń pè
0: ọlọ́jẹ̀dẹ́
1: àwọn ará àṣàlẹ̀ àfà wọ́n ti rán wọ́n pọ̀
0: àwọn ará àṣàlẹ̀ àfà
1: ti
0: connect
1: wọ́n ti mọ̀ pàdúgbò mi nù
0: wọ́n ti ń gbé lọ àdúgbò yín èwo àdúgbò yín èwo
1: tó àwọn là níbẹ̀ àwọn là ní ìṣàlẹ̀ àfà
0: ẹ gbọ́
3: bàbá ẹ mọ̀ pé mo pè jọ kan bẹ́ẹ̀ yẹn náà lẹ́jẹ́ ti fún mi
1: ẹ wá lẹ́sọ̀ fún
3: mọ́
1: rẹ̀ ok
0: ẹ
1: pè mí lẹ́yìn ètò àwàlàwà níbẹ̀ ohun ẹ̀yìn ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ bàbá ń kà mọ́ wà ń bẹ̀ ń jọ ohun ẹ bá ń gbọ́ bàbá kà mọ́ onísìgìdì lẹ́gbẹ̀ẹ́ kọ̀gbẹ́ ilé kọ̀gbẹ́ mo fi yókù pamọ́ díjọ́ mi. lọ́dọ̀ ta ni ìbéèrè kẹrin ààrẹ ẹlẹ́gbẹ̀mọ asòfin àgbà sẹ́ni president ń jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹlò níbẹ̀ lórí àlééfà báyìí.
0: àwọn mọ̀.
1: ẹlẹ́ẹ̀kọkànlá.
0: ẹ pàtẹ wá fún bàbá.
1: ilẹ̀fún kànlá. ó kànkànlá mọ́lẹ̀ ni. ó kànlá náà lọ́la mọ́lẹ̀
0: ni. ẹlẹ́sàn.
1: yẹsà bá mi ń jẹ̀bú ni ẹ.
3: alùpàkẹ́ ìwé lè padà.
1: ojú òpó ẹ̀ tẹ́ bá láǹfààní àti ìpadà kò fẹ́ tọ̀ o òjò yẹn ni ó máa fà á. ẹ̀ló ẹ̀ka
0: sọ
3: o.
0: tẹ́ pẹ́ fúngbà àkọ́kọ́ lánàá.
1: ẹ̀ka bọ̀ sórí ètò
0: adé
1: pàtẹ́ àpàtẹ́wọ́ fún ẹ lánàá.
0: àpàtẹ́wọ́ ọ̀gbá
1: ni. mọ̀jà àpàtẹ́wọ́ lónìí bóyá wọ́n gbà tá àbá pàtẹ́wọ́.
0: àpàtẹ́wọ́ lónìí ọ̀dà tá lẹ fẹ́ bá lọ́jà.
3: Arábìnrin
1: ni àtìlérè. Ok. O tún wa lọ mọ arábìnrin. Arábìnrin tó mú lánàá tó fi lọ́wọ́. Ok.
2: Arábìnrin lẹ tún máa
0: wọ ni. Ẹ mọ̀ dáwọ́ lóhùn. Bọ́dá Akin, mo wà fún
1: yín. Ẹyin ni ọlọ́nu.
0: Mo wà fún yín, ṣe ń gbọ́ mi.
3: Wọ́n
0: tún ní ìwọ.
1: O tún lọ mọ arábìnrin.
0: Ọya ṣe ń gbọ́ béèrè yín o.
3: Mo gbọ́.
0: Kí ni ìyàtọ̀ tó wà láàárín ìwọ̀fà àti ìwẹ̀fà? Ìyàtọ̀ tó wà láàrin ìwẹ̀fà àti ìwọ̀fà. Kí ni ìwọ̀fà, kí ni ìwẹ̀fà?
4: Hello.
0: Hello. Mukhtar akoko ti
1: lo o ti lo won tun dola
0: afa sheriff lati soka ari pe eyin na amo ojo ti lo eje a so gbogbo e ka so dola Esther Jabere lati oju opo Facebook
2: loju opo Facebook ani pe nigba wo ni are nigba kan ri Umar Yaradua kuro ni Nigeria fun irin ajo eto ilera ki won to papoda eni ti o gba ibere ohun na ni pasan oro omo woli awon na ni won so yi pe November 23, 2009 seri eni ti o ba gba ohun na ni Ayomide Oluwa Mayowa Ayo Oyebode amo won fi date si won ko foshu si
1: won fojo si
2: fojo si e ko foshu si ati odun tori e le se gba nipa so oro se sare bu mo yin lowo o
1: sare o sare bu den ti e
2: won sare bu mo yin lowo ni
0: te afu idahun samo ibere to paka so lapa atodo temi ah iba wa wu mi ki fi awon ibere kankan di ola tori awon kan o gba
1: eje mi oda won lo
0: bi ba mi tori ojo mi ilu ta momo ipese ose dudu to po julo nipinle oyo ipapo ni o tori ojo mi
1: eh lodo bi nbi awon ilu ti o je pe ohun ko yoruba ni won so isaye wa nbe be na loke o ipapo na o gbeyin okaka agun are sabe owo agunreke ibo ibeti igana ilero isemi ile adu awaye ilajili ati bebe lo mosala si akoko kanembonu ni kanembonu empire kanembonu empire tori ijo bi ke se lori o ke se lori eh aye o ma legun asofin agba are won eleke edogun la wa the 15 olowa nbe e gospel papi o tori ijo mi na ara won kan ja ti won ma saba mu lo si ogun nile yoruba njohun ida wa nbe be na ni ofa ti orun be na ni asa ta pe ni shield be na ni oko daga nko la wa so pe ban abi betu betu ogun to da a wa so pe kuma eh eh agba kan lo le bo ma npe
0: mo mo ka ko ni kuma
1: eh owe ti mo ni won pari le kan are oko to jode guruguru
0: eh
1: o sun mo papa ni
0: sati to lodo yin
1: eh lodo
0: da tori ojo mi gogo oda won ni asiko ti to eh ka mo fi yo mo se lo a fi down si
1: eh ka wa dupe lowo awon tin shati le ifeto e baba wa Biola Yaliali ni lo anbo gbelomira Germany lohun bẹ́ẹ̀ ni bàbá wa Charles Okala Washington DC àmọ́rírì yìí o Kúndé Alámọ̀là bọ́rọ̀bọ́rọ̀ ń dúró yọ àmọ́rí yìí bàbá bookseller náà àwọn náà fún wa ní voucher bó ṣe jẹ́ nìyẹn títí wàá di ọ̀la òde yìí kan náà lórí ètò yìí lásìkò kan náà tá a mú àkọ́tún ètò wá sí ti gbọ̀ yín ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀tàn Adémọlá Adéjùmọ̀
0: Oluwa Mary ọmọ òjò lorúkọ tèmi.
2: Esther Falade ọmọ ọjọ́ dádì tí òkọlà ń ló kọ mi.
1: Èrè o.
4: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì dadi 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dadi 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ̀ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

0: ni ko ti mu be mo ta ma ra pa la mo ti ben bebe
1: olorun le mi fe yin na
2: iroyin ta ye fi ki le fe ri so si
0: ani to pa ya me ni ada ba ma ku ala ba gbe ni be ni
2: amen jesus
0: ah ko ja o ko da o de mi fun omo yen o ndi to ya ko la na ni
2: ah ese iya badon e lo ma
1: ki lo ko yin
2: ki loruko yin se ya badon
0: na
2: bi demi ojo bi demi
1: demi so dancing bi demi so dancing
2: baba aperire won se ipago adura alagbara mo wa so
1: fun seria
2: mo wa so fun mo ni baba ko to di wipe awon eyan bo won wa si bi ipago adura o ya ka awon eyan jeun tori amala fe si nbe baba wa ni pe ka fun awon eyan ni ticket
1: awon ta wa mo niyan awon ta mo niyan
2: loruko baba
1: aperire omo mi ninu oluwa
2: eje jesu olugba egba e ti gba ticket amala ko ojo kokodin logbon o la se e
1: wa o
2: ti leko ke wa gba ticket amala yin loruko ranse olorun hello
1: chemotherapy psychotherapy psychology
2: hello
1: sorry
2: yes ma
3: ma je wa la ta le ba te be ya wa
2: yin e gbo nje nfa wa ni
1: ah o yo mi pe
2: eh e gbo nje wa
3: o pe so
2: yes
3: o la bo gun ala to ma da je nti mi o aja nta lo mo mo jo mo wo wa o
2: mo
3: mo bu to wa lo pa ya e ki pa le ya na re ba yin lo mo ta mu wa o
2: mo
3: na la ka ye ti lo pa nu ta wa ni
2: ami olon ki loruko yin
3: omo
2: bola nle ni omo bola nle ibo la
1: agara wu isaleko oke popo epejo lo
2: nibo don pe be nibo don pe be
1: abere
2: atere
3: oluyole
1: oh so pe loluyole won se kaniba
2: won se kaniba
1: eh lojo jo yen voluwa
2: ki le poruko yin le kan si
3: omo
2: bola nle
1: Omo bale.
2: E pe mi leyin so. E ka san o.
4: E ka san.
2: Yes, oni ati bi te ti pe wa.
4: Adebayo Samuel at
2: Apete. Lati Apete.
1: Akwete. Yawa.
2: Dango yin.
4: Seri e yin gudo buko yin gudo ma je nta lata keyan joko ti agaga la mo ti.
2: E gbo nje yin wa ni
1: ke. E ma para bele da mi Olorun ni bi.
2: E gbo nje wa.
4: Ẹtẹ́wọ̀ yìí kìí gbé mi lọ́wọ́.
2: Ẹn yóò yẹ̀ yín náà ẹtẹ́wọ̀ ń bí ẹwà.
1: Allah wa gba ọ̀la wa gba ọ̀la la wa gba ọ̀la ìlà ìlà àti mi ọ̀dà.
4: Ẹ jẹ́ fún mi náà ní tíkẹ́ẹ̀tì o.
2: Kí lorúkọ yín?
4: Adébáyọ̀ Samuel.
2: Níbo lẹ̀ ń gbé?
4: Apẹtẹ.
2: Adébáyọ̀.
1: Samuel.
2: Samuel.
1: Torí tẹ ẹ ṣe yìí, orúkọ bu tíkẹ́ẹ̀tì lu yín.
2: Ṣé wá rí o? Bẹ́ ẹ ṣe gbà yìí, ẹ jẹun àjẹyó lẹ́yìn ìgbà náà ebi ò wá ní payín mọ́ lágbára
1: lọ́rùn
2: àti gbogbo wa ebi ò ní pa
4: wá.
2: Ẹ kẹ́ ẹ tún wá fi ìgbàgbọ́ kẹ́ ẹ fi máa bọ̀ níbi ìpàgọ́ àdúrà alágbára ti
1: ẹ
2: ké pe Ọlọ́run àpèrí rẹ̀ ẹ sì máa rí rẹ lọ. Bẹ́ẹ̀ ni yóò rí gbé aláṣẹ ọ̀run.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Ìpè ìpè mi.
2: Ẹni tí ń pe nọ́mbà mi yìí, èmi ò ní gbé nọ́mbà tèmi gangan. Studio nọ́mbà lẹ gbé báyìí.
1: Ẹ má pè àwọn mi.
5: Hello.
2: Yes, sir.
5: Krista.
2: Krista wọn ń pè ọ.
1: Hello.
5: Lọ ṣọ́ra ẹ o.
2: Bẹ́ẹ̀ni.
1: Lẹ́sìn ń pè mí.
5: Pásítọ̀ ló ń sọ̀rọ̀ àbí
1: òṣèlú. Pásítọ̀ Bímbọ́lá, Nemsek, báwo ni màdìyà?
5: Lọ ṣọ́ra ẹ, lọ ṣọ́ra ẹ.
1: Báwo ni màdìyà?
5: Mi mọ ọjọ́ tó dẹ́nu ìpè.
1: Ṣọ́lá ò pè mí ní àbí mi ìdáhùn.
5: Ìpè bọ́ọ̀lù lọ́nà ń pè àti pé ròyìn.
1: Olú bí kíkọ́ ni.
5: Ọ̀dọ́ bí pé ló pè ẹ̀ sí.
2: Èmi.
5: Ìwọ ni wòlíì rẹ̀.
2: Èmi kọ́ eléyà gbọ̀dọ̀ kò lè ṣàdúrà kí n sàmì.
1: O jẹ́ wá gbàdúrà ọ̀rọ̀.
2: Bẹ́ẹ̀ni sáà. Ẹgbẹ́ni ẹ sọ̀rọ̀ ọmọ nǹkan ti ń ṣe ọ́. Ẹ wo mo lálejò nínú kulù gbóhùnsáfẹ́fẹ́ ìjáre. Gbogbo àwọn tí wọ́n jẹ tíkẹ́ẹ̀tì àmàlà lórí ètò yìí. Fájọbí Olútayọ̀, ìyá Ìbàdàn Bídèmí, ọmọ Bọ́láńlé, Adébáyọ̀ Samuel, lórúkọ Reverend Samson àti màmá wa Reverend Mrs. Juliana Akinrinde, òun náà ni ẹgba tíkẹ́ẹ̀tì àmàlà. Mo ti sọ fún wọn, à ń bọ̀ níbi ìpàgọ́ àdúrà pèríre, kó sì tó wá di pé à ń bọ̀ lọ́jọ́ náà.

0: pẹ̀lú bó ṣe ku ọjọ́ mẹ́ta péré tí líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì tí ó gbìnàyà nílẹ̀ gẹ̀ẹ́sì lásìkò ilé ìtawà ó ń jọ bí ẹni wípé wàhálà ti ń dé bá àwọn ikọ̀ lọ́lọ́kan òjọ̀kan ó dẹ̀ ń jọ bí ẹni wípé àwọn ikọ̀ míì àwọn wá ojútùú sí ìṣòro eléyìí tó ń ba ayé wọn yìí torí pẹ̀lú ìròyìn eléyìí tó ń jáde láti inú ikọ̀ Manchester City lásìkò ilé ìtawà ó ń jọ bí ẹni wípé wọn pàdánù ìdíje Community Shield sọ́wọ́ ikọ̀ Arsenal nìkan torí pé pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ ó ń jọ bí ẹni wípé ìkan náà agbábọ́ọ̀lù lè tó ṣe wípé ikọ̀ Manchester City tí wọ́n fi ń ṣe bí ẹni tó wù wọ́n tó fi ń ṣe pé wọ́n fi ń wú bí káàkiri ní gbogbo ayé yẹn Yeremi Doku agbábọ́ọ̀lù ọmọ bí orílẹ̀-èdè Belgium yẹn pẹ̀lú ìròyìn eléyìí tó ń jáde láti ibi tó ti ní kìmí nínú ikọ̀ Manchester City lásìkò ilé ìtawà ó ń jọ bí ẹni wípé ọmọkùnrin ọ̀hún ti ní ìfarapa o ó dẹ̀ ṣe é ṣe kí Yeremi Doku kó má le bá ikọ̀ Manchester City kó má le bá wọn bẹ̀rẹ̀ sáà ní ẹni nínú ìdíje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì eléyìí tá a mú láàrin ọjọ́ mẹ́ta sásìkò ilé ìtawà ìfarapa ti dé bá ọmọkùnrin ọ̀hún níyà ti bẹ̀yẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀kẹ́ ìbágbàgbé tẹ́lẹ̀ wí tẹ́lẹ̀ wípé àwọn agbábọ́ọ̀lù bíi Savinho ló ń jọ bí ẹni wípé olùkọ́ni tó wà nínú ibẹ̀ lásìkò táwa yẹn olùkọ́ni Enzo Maresca ó ti wá ọgbọ́n dá láti jẹ́ pé káwọn agbábọ́ọ̀lù òun máa kúrò nínú ikọ̀ òun ṣùgbọ́n báyìí ná pẹ̀lú bí Doku ṣe ti ní ìfarapa bóyá ikọ̀ Man City ó lọ sọ́nà ta láti lọ wá agbábọ́ọ̀lù míì ni àbáwọn Savinho padà sínú ikọ̀ Manchester City ó lẹ́nìkan ò tí ì lè sọ ìyẹn náà la fi ń kí àwa tá a jólùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwa tá a jólùfẹ́ ètò ìgè ní ẹni ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32FM 94.9 òun la fi ń kí yín káàbọ̀ sórí ètò ìgè nírọ̀lẹ́ tòní Akínkùnmi Dọlápọ̀ náà ló kọ́ tèmi jẹ́ the sporting director ká tún wọnú eré ìdárayá wa nírọ̀lẹ́ òní ká mú gbogbo nǹkan tó ń lọ ní ẹ nínú eré ìdárayá káàkiri ká mú gbogbo ẹ̀ wá sí wa létí pàápàá jùlọ látorí nǹkan tó ní í ṣe pẹ̀lú káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù torí pé ìlú bọ́rọ̀ ṣe ń lọ ó ń jọ bí ẹni wípé àwọn ikọ̀ òwúra wọn níran pàápàá jùlọ láti inú ikọ̀ Juventus torí pé aṣọ́lé nínú ikọ̀ gbé agbábọ́ọ̀lù Tottenham Hotspur ní sáà tó kọjá mò ń sọ̀rọ̀ nípa Guillermo Vicario ọmọ ọdún 19 lè tó ṣe wípé ọmọ bí orílẹ̀-èdè ta ló ń tó dẹ̀ pé ikọ̀ Tottenham Hotspur òun ló ti múlé tiẹ̀ ní sáà tó kọjá ṣùgbọ́n lásìkò tá a wà yìí ikọ̀ gbé agbábọ́ọ̀lù Juventus wọ́n ti gbé ọmọkùnrin ọ̀hún ládé wọn aláyàlò láti inú ikọ̀ gbé agbábọ́ọ̀lù Tottenham Hotspur pẹ̀lú bọ́rọ̀ dẹ̀ ṣe ń lọ ó ṣeéṣe kó jẹ́ pé ikọ̀ Juventus wọ́n ra ọmọkùnrin ọ̀hún tán kó bá jẹ́ pé ó ṣe dáadáa nínú ikọ̀ Tottenham Hotspur nínú ikọ̀ Juventus ní sáà ilé ìtàn wò lọ́kàn gangan ṣùgbọ́n bí ò bá ti ṣe dáadáa ó ṣeéṣe kó ọmọkùnrin ọ̀hún kó tún padà sínú ikọ̀ Tottenham Hotspur níyà ti bẹ̀yẹn bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ilé tó ń jà rìnrìn káàkiri láti bí àná lórí ọ̀rọ̀ wípé ikọ̀ Galatasaray láti orílẹ̀-èdè Turkey wọn kówó wá ní ẹ láti wá bá ikọ̀ Manchester United lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ àárín mò ń sọ̀rọ̀ nípa Bruno Fernandes pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ lásìkò ilé ìtawà iná ń jọ bí ẹni wípé ikọ̀ Man U náà ti ń wójútù sọ́rọ̀ ara wọn torí pé pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé ikọ̀ Man U ti ń fìwé àdéhùn tuntun lọ Bruno Fernandes nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United báyìí wípé àwọn ò ṣetán láti yọ̀ǹda balógun àwọn fún ikọ̀ kíkọ̀ tó bá wù láti jẹ́ pé kó fẹ́ lu àbí ikọ̀ tó bá lóun ṣetán láti wá gbé Bruno Fernandes pẹ̀lú bí nǹkan ṣe ń lọ wọn láwọn ó fọ ọmọkùnrin ọ̀hún ládé wọn ọdún mẹ́ta àmì àbọ̀dún méjì míì kó jẹ́ pé ọmọkùnrin ọ̀hún wá tọwọ́ bọ̀ nínú ikọ̀ Manchester United ní àti bẹ̀yẹn ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Bruno Fernandes ṣùgbọ́n ká sì dúró lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù nígbà kan àná rí fún ikọ̀ Manchester United mú sọ̀rọ̀ nípa ẹ̀rọ Wan Bissaka pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé lásìkò ilé ìtawà lẹ́yìn tí ikọ̀ West Ham United ti bára wọn ní ẹni nínú ìdíje League abẹ́lẹ̀ kejì ilẹ̀ Gẹ̀ẹ́sì báyìí ná ikọ̀ Aston Villa láti inú ìdíje League ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ṣe wípé àwọn ṣì ń kópa nínú ìdíje League ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ti lọ bá ikọ̀ West Ham United o lórí wípé àwọn ṣetán láti gbé agbábọ́ọ̀lù ọ̀hún kò nínú ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United ṣùgbọ́n tó jẹ́ pé ikọ̀ West Ham United dúró ní ìdúró wípé báwọn ò bá rí pọ́n bọ̀nbọ̀n báwọn ò bá rówó tó wo dáadáa àwọn ò ṣetán láti yọ̀ǹda ẹran Wan Bissaka fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa bó ti wù lẹ̀ jẹ́ pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ eléyìí tí ikọ̀ West Ham United tí wọ́n gbá kojú ikọ̀ Burnley nínú ìdíje League abẹ́lẹ̀ kejì ilẹ̀ Gẹ̀ẹ́sì ní ẹ lọ́jọ́ Sunday àmì ayò méjì nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sẹ́rọ̀ Wan Bissaka kò lè kópa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham United nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yóò lọ àbí òní lọ ká padà máa wá wo nǹkan tí ó padà ṣẹlẹ̀ ní àti bẹ̀yẹn ikọ̀ Chelsea náà ń jọ bí ẹni wípé ó ní nǹkan táwọn olólùfẹ́ àti ikọ̀ Chelsea gangan fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé lásìkò ilé ìtawà yìí torí pé agbábọ́ọ̀lù eléyìí tí ikọ̀ Chelsea tí wọ́n ń lé kiri tán láwọn fẹ́ wẹ́ tí ọ̀tá fún ìyẹn agbábọ́ọ̀lù wọn lọ wájú tán gbé láti inú ikọ̀ Ipswich mò ń sọ̀rọ̀ nípa Liam Delap ẹ mọ̀ pé lánàá a jẹ́ kó wá sí etí ìgbọ̀nyín wípé ikọ̀ agbábọ́ọ̀lù Como wọn ti ń wọ ọ̀dọ́ agbábọ́ọ̀lù míì lórí wípé owó eléyìí táwọn kó lọ bá ikọ̀ Chelsea wípé àwọn fẹ́ gbé agbábọ́ọ̀lù ọ̀hún ikọ̀ Chelsea láwọn ò ṣetán láti tà fún wọn tó dẹ̀ pé wọ́n wọ ọ̀dọ́ ti Moise Kean ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe lọ́njọ́ bí ẹni pé owó tí ikọ̀ Como lọ bá kó bá ikọ̀ ti Florentina náà ìyẹn 25 million euros náà ní kí ikọ̀ Florentina náà gbà lórí Moise Kean Florentina náà ti da owó yẹn lù wọ́n láyé ikọ̀ Como lásìkò tá a wà yìí wọ́n ti wá padà lọ bá ikọ̀ Chelsea pé àwọn ò ṣetán láti gbé Liam Delap ládé wọn aláyàlò ṣùgbọ́n èsì eléyìí tí ikọ̀ Chelsea tí ó fún wọn gangan náà ló lágbára jù torí pé ikọ̀ Chelsea níbẹ̀ bá ṣetán láti gbé Liam Delap ládé wọn aláyàlò ní ẹ mọ̀ mu o ṣùgbọ́n ẹ lọ kówó tó lọ sí bíi 10 million euros ẹgbọ́n mi dára 10 million euros ni ẹ lọ kó wá láti wá gbé ọmọkùnrin ọ̀hún ládé wọn aláyàlò ní ẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lásìkò ilé ìtawà ìròyìn tó ní ṣe pẹ̀lú káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù ó pọ̀ gan ṣùgbọ́n ká kúrò ní àbẹ̀ káyà díẹ̀ nínú ìdíje Formula 1 náà torí pé lásìkò tá a wà yìí pẹ̀lú bó ṣe jẹ́ pé bí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ó ṣe dé lópin ọ̀sẹ̀ yìí ìdíje Formula 1 náà ó gbìnàyà padà lẹ́yìn tó jẹ́ pé àwọn awakọ̀ wọn ti lọ fún ìsinmi ọlọ́jọ́ pípẹ́ lásìkò tá a wà iná iléeṣẹ́ Williams wọ́n ti kéde wípé Alex Albion ó ti tọwọ́ bọ̀ wí àdéhùn tuntun pẹ̀lú iléeṣẹ́ ọ̀hún di ọdún 2027 òun náà lọmọkùnrin ọ̀hún dẹ̀ tún wà nínú ikọ̀ yẹn lásìkò ilé ìtawà ó jẹ́ pé kò fi inú ikọ̀ ọ̀hún sílẹ̀ ní àti bẹ̀yẹn àwọn èèyàn wà nínú kulu tájọ ṣe kíní ọ̀hún nírọ̀lẹ́ òní á dẹ̀ tún ṣe gbọ́gbọ́n kan sí ẹ kúrọ̀lẹ́ o
1: àwa náà kí ní abita jókòó sí ìwà wa ni ẹdá bí bọ́lá lamid afalamboroki sporting crystal olùkọ́ tó pọ̀.
2: Ridwan Adegunle clever nkí.
3: Ajé gala àdó àná kí n kàbọ̀ sí ètò igi.
4: Islamiyah Olajumoke sáré lóko tèmi rẹ̀ káàbọ̀ sórí àkọsí ètò
0: wọn. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa náà lẹ́lẹ̀ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ òun náà lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bì bẹ́ẹ̀ bá ti wá ń dé bẹ́ẹ̀ máa bá wa pin káwọn ẹlòmíín náà lè mọ̀ pé ètò ìge ó ti ń lọ lọ́wọ́ ní ìkànnì adẹ́rin poṣonu 32FM94.9 a ní àlejò ńlá nínú kulu pẹ̀lú wa ní ọ̀sán yìí àwọn tó bá wà lójú òpó ayélujára wa ti máa rí ẹni ẹ̀ daṣọ borí báyìí mo wò wọn wájú mi ń bì ẹ máa bọ̀ lórí facebook kẹ wá wo àlejò
1: ìṣògbo ni wọ́n ti dé àwọn náà ṣe kò kárí ètò ìdìbò yàn
0: àbàjọ bó jáde gbé báyìí dàkan borí náà ó lọ fà wọn kàn ń bowọ ẹ já bẹ̀rẹ̀ eré ìdárayá látọ̀dọ̀ sporting crystal nírọ̀lẹ́ yìí.
1: Ok sir.
0: Atọ mo fẹ́ pè yín látọkùn.
1: Ǹjẹ́ a ti pè náà ni.
0: Ikọ̀ ẹ já bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà.
1: All right sir.
0: Ààrẹ fún àjọ NFF Ibrahim Gusau. Lẹ́yìn tí ó ń jọ bí ẹni wípé NSC wọ́n ti ní kán dá ọwọ́ ètò ìdìbò wọn kan dá sí ọwọ́ náà kán má di ìbò kankan mọ́ kó bá di ní ọjọ́ kọkan ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù eléyìí tó ń bọ̀ pẹ̀lú ìròyìn tó ń jáde láti ibi tó ti ní kìmí wọ́n ní Gusau ti ń pe àjọ FIFA wípé kán wá wo nǹkan tórílẹ̀-èdè Nàìjíríà fẹ́ máa ṣe pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń tọwọ́ bọ bọ́ọ̀lù òṣèlú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Nàìjíríà tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ti ń pe FIFA pé kí wọ́n wá gba àwọn pé orílẹ̀-èdè Nàìjíríà àjọ NSC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n náà fẹ́ máa tọwọ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wa.
1: Ẹ fẹ́ kí n sọ̀rọ̀ nípa yín.
0: Ẹ sọ.
1: All right sir. Gusau ṣe mistake. Olórí tó ń dààmú àdúgbò kò ṣàṣìṣe. Làlú rí tára ló ń tọ lọ́rọ́ jẹ́ wọn gbé e bẹ̀. Nàìjíríà tó yan Gusau wọ́n ti mọrú ìṣòro tó kù ta need ọlọ́dẹ ṣe fún wa. So im calling Infantino kò ṣe mistake ipa bẹ́ẹ̀ ló kùn ọ́tọ̀ irú ìró ní ìborùn. Lára àwọn tó gbé Infantino wọlé ìkánṣẹ́ resign yesterday.
0: No, wọ́n ṣàkẹ́ni wọ́n ní pé kankan gbà pé ó resign ni.
1: Kọ́gbà pò resign ni.
0: Yes.
1: Thank God you saw the story.
0: Lamọ.
1: Ya Lamọ, God bless you. Kí ló dé tí ara wa ń pariwo tẹ́rọ yìí ń pariwo ẹjọ́ Gusau tí wọ́n bá ní tìjú àìgbé ò regret àti sọ tí Gusau bá ní tìjú Mr. Gusau tẹ́ ẹ bá ní tìjú you should come out tell your children pé àṣeyọrí mi rè ní 4 years after you tell your children bóyá àwọn yẹn wá rò in their bias mind àbí pé dádì ló sanwó school wọ́n sọ pé dádì ẹ̀ tí fẹ́ jù náà ọmọ rẹ̀ yà sọ fún yín pé nickname is failure in years. A ti mọ̀ pé ó ti ń bàjẹ́ bọ̀ látàyè sọ̀sẹ́sọ̀ yẹn president fi sẹ́sọ̀ yín látàyè pinnick àwọn náà náà tún yàn yín ẹ wá gba bátì lọ́wọ́ wọn ẹ wá ń báyìí nàìjíríà jẹ́ lọ so now ẹ wá ń pe Infantino bàbá wa kan sọ̀rọ̀ ní àná tí wọ́n ń pe CAF pé ẹrorí ẹ ṣe máa jẹ́ rọba stampu tó yẹ pé tí FIFA bá fẹ́ ṣe anything it is automatic wọ́n ti ka Africa pé sealed deal ni ká máa bẹ continent tó kù ni either FIFA is right or not. Ẹ máa ẹ fi Áfríkà lẹ̀ ọmọ mi ni wọ́n ìmọ̀ sọ́wọ́ ẹ ti gbà kí wọ́n tó gbé decision wá kí ló yẹ tẹ́ ẹ push síwájú FIFA pé kí ilẹ̀ ṣe fún wa as a continent tí ó benefit wa tá a bá fún yín ní àtìlẹyìn ẹ ṣáà mọ jòlò àìwọ́ yìí yín ni nígbà tó kélé yìí ti yín ti ń pọn lórí. So fún Gusau láti pè mo sọ pé wọn ò ní tìjú kò wá ṣàwọn nìkan o a lè bẹ ẹnikẹ́ni torí special adviser èmi gbà pé oyè wa jẹun ni. Yes. Ẹ tọ́ ti pè special adviser oyè wa jẹun ni èmi ti rí commissioner tó sọ pé láàrin ọdún méjì wọn ò fojú kan gómìnà. Yes. Commissioner olówó rí government 2 years.
0: Ta ló wá ń bá ṣiṣẹ́.
1: Forget it. Nípínlẹ̀ kan ní South West olówó rí governor láàrin 2 years. How much more special adviser? Special adviser. So oyè wa jẹnu ṣùgbọ́n ẹnikẹ́ni tọ́lọ̀ ò ní ba nǹkan rẹ̀ jẹ́ tó bá jẹ́ pé out of good heart tó lọ sọ fún presidency pé bí football Nàìjíríà ṣe ń lọ yóò dá nǹkan rẹ̀ ò ní bàjẹ́ ìyẹn tí president bá rí àyà gbà á torí tí ń bẹ lọ́kàn wọn nísìn in tó ṣẹlẹ̀ lọ́sùn kì í ṣàpẹrẹ rẹ o.
0: Kò yé mi bọ́ọ̀lù ló yé mi.
1: So bàbá ò ní ráyè anybody báyìí ẹnikẹ́ni tó bá gbé àjẹ́nà ẹ síwájú bàbá pé bí football Nàìjíríà ṣe ń lọ yìí pé kò dá pé kí bàbá intervene àbí kí presidency mi sọ pé president kí presidency intervene iṣẹ́ wọn ò tí ì pé o ti e ba ni ki awon lara bi tan sunku ki pe ki won lo joko le won mo ti gbo ko won na fun an option either resign or be forced out ibi ti case de dro si ni e
0: awon na ti ni ka won madugu resign lale ana
1: so iru authority dan lo lori madugu ati technical team ye ki awon na lo force ara won resign tori failure ni won mi o regret pe mo so e ma appoint mi o regret pe mo so e tin ba country je so now ki won wa ri daju pe tan ba ti wa yo won ko nbe kan ma replace won pelu ara won o ogun to ja country bo lati gba ti pe ti pe niyan o country o wu emi lori as a person as a Nigerian nkan ko wu mi lori country te ba wa yo won ko te wa replace won pelu ara won se bo mo wa ni Michael Minalo ibo ni Emilalo to bo ti o da e je ka pat ju mo ri ka lo be ka ni baba wa segore gba mi ti dagba ka fi wole look at the likes of osasu orimiri this administrators with brain not just some people pick from you know e adbo keke kan wa install won pe wore wa je oselu se igbe si aye gugu ale fi oselu ni so my plea is call lo wa awon ti kan be lori won the likes of Eminalo we have so many of them
0: won po Nigeria
1: e woru omo ta mu ni England ta ni ko ma journalist fun gba yen omo 20 something years won ti gbe gbe bo yen niyan o ko comply niyan o
0: e ti aso
1: a pada be tori emi omo nkan ti alaji sanusi nse ni aye secretary lati 2015 but just civil service responsibility I don't know
0: e ti a sumoju oja sugbon jo bi eni ko leni kan ti crystal ti gbagbe technical adviser bi ki na npe won lati bi odun mewa
1: sireso
0: emi o mo ko e ti a sumoju oja kade nigba ta ba de pada lati oju oja ka wa ma tesi waju but my explain Nigeria for you to ba understand genius ni e
5: ma wo mi bi mo se fe yin
6: mo n gba ka ti 2 FM
7: 32 FM
8: 94.9 Siam, she don't dey watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do am anyhow again. At this point, she get the super fast Airtel 5G Smart Connect with data when they finish. When she fit connect to all her device them, and when light off, the battery fit last for 6 hours. Life just dey go for am. No shaking. Go carry your Airtel 5G Smart Connect today for just 25,000 naira. Go to Airtel shop where they near you or call 0911 000 0080 for free today. Airtel.

0: ẹlẹ fẹ tó bẹ.
1: ó ṣe hùn ẹni ó jẹ ó yá.
0: ẹ jà ó sàn ó yá náà.
1: bébí má ṣe wọ̀n bébí.
2: do wetin you wan do.

látàyé eruku ẹsẹ̀ kan ọ̀dà látàyé ìgbà tí ò sí nǹkan kan tí rédíò tí ìju méjì mẹ́ta lọ. ọlọ́run ọba mi ó ṣe abágbàmu nígbà yẹn nílé ìjìnlẹ̀ mo tún ń bá gbà mú lákòókò yìí ọlọ́run òjọ́ fẹ́ lù mí ìṣe mí wọn ò fi mí pè tàn yà ó jẹ́ wọ́n fìrà wọ́n mí mú gaàrí wọn ò fìrà wọ́n mí dídòdó jẹ́ kò jẹ́ nkọjá lọ bí àlá tí wọ́n rán ogun lọ́tún ogun ló sì ó sì ń gbé mi borí wọn. àdàbí tí ń bá robi sọ́mọ làkejì lẹ́nu iṣẹ́ yìí lóko ẹgbẹ́ tí mò ń mọ̀ ọ́n ṣe ni mo kọjú mọ́ àtijẹ́ àti mú àtayá àtọmọ àtẹ̀bí àtàrà ẹ̀ ń bá ní ti tọmọ yìí báwo ni lórí ti délé ìjìnlẹ̀ yìí báwo ni. mi ò ní ṣépè mi ò ní sóre ṣùgbẹ́nu mi ò ní dúró ẹ̀jẹ̀ rajú lẹ́ẹ̀kan pa o ó ti mọ́ wọn lára o. má fi ìyà jẹ́ mí ọlọ́run bá mi ṣe mọ́jójú ó tì mí apá mi ò ká ogun níwọ̀n ogun lẹ́yìn lápá ọ̀tún lápá sí ẹjọ́ ṣèmi nìkan ni.

0: bọ̀ padà. Agbójúlé Ọlọ́run ò ní gbogbo òfò.
1: Lọ́lọ́run lẹ́yìn.
0: Ọlọ́run lẹ́yìn tí ò ní disappoint mi láyé.
1: Mo ń bolúwa dúró.
0: Ẹ̀yẹ́ máa gbénú òkùnkùn táfà sínú ìmọ́lẹ̀.
1: Kíní kọ́kọ́ ní ṣe.
0: Ọlọ́run bá mi ní ẹ. Àpáta mi àti bí ìsádi mi. Ẹ̀rú ta ni yóò bà mí gan. Àyà ta ni yóò fò mí.
1: A kì í sì ṣe irun.
0: Tòró ti dáàbò bò mí láti inú oyún wá. A ti dédé àkókò yìí ẹ gbọ́. Ẹ̀rú bàbá ta ni yóò wulẹ̀ bà mí gan.
1: Èmi á
0: jẹ́. Má ṣe bíbélì rẹ kí kò sí ń bẹ̀rù. Ni mo fọ́ọ̀mù yẹn o.
1: Ewì pé
0: bàbá
1: ṣe ń púpọ̀ fún mi ní tẹ̀lé.
0: Lẹ́yìn iṣẹ́ lètò tá a kọ́lù yìí. Ṣé ẹ ti ń jẹ gbádùn ẹ bọ̀ láti bí ọgbọ̀n ṣẹ́jú ó lé. This is a the one and only unique presenter on radio and confirm MCG friend. Ilé ìjìnlẹ̀ ti dé o.
1: Ìjọ
0: sì ṣe irú. Ẹ́yìn àlejò ti wà ń bí o.
1: Ṣá lọ́jọ́ ayé wa.
0: Ta ni mò ń sọ o.
1: Èmi á.
0: Ọ̀rọ̀ kídì àlejò wa sọ o.
1: Mẹ́sẹ̀ sókè wípé.
0: Àárín àjàṣe rere rí ewu lọ́sàn-án.
1: Mi ṣe mi.
0: Bẹ́ẹ̀ bá rí ewu lọ́sàn-án. Òkété tó gbó ni wọ́n ń pè ní ewu. Ẹ máa ń pa ewu ni. Ṣùgbọ́n ẹ̀dá. Bàbá wa rí ewu àlejò mi lọ́sàn-án.
1: Mi ti da.
0: Mi ò mọ tá àbá wa ti sí ìwé yáká fi jẹ kà ní àbí ká. Ẹ káwọn ará ilé o. Àlejò.
2: Mo kí ẹ̀yára ilé o.
0: Owó ẹ káàbọ̀ o.
2: Orúkọ tèmi gẹ́gẹ́ ni Akeem Hamzat. Ọmọ olóòjé boko méjì. Ọmọ pọ̀lọ́dẹ́gẹ́dẹ́ ìtì iye mẹ́tò ẹ̀ lábókò. Tí ọ̀pọ̀ lòdì ẹ̀gà láyé fàbàdà. Mo kí ilẹ̀ kẹ̀sí.
0: Ẹ káàbọ̀.
2: Àárín
0: yín tí ò sí. Láìsí àdédé rí yín ẹ̀yìn yín rìn lọ́sàn-án òru lóru ni. Agogo òru ago méjì àbọ̀.
2: Àyẹ̀ máa ń tèmi náà ọlọ́run lóru. Ìdí mò ń tà ni mo wá polówó fún ẹ̀yin olólùfẹ́ délé ìjìnlẹ̀.
0: Èmi lẹ̀ ń tà o.
2: Ẹ̀yin olólùfẹ́ alómilámù. Kẹ́ ẹ gbé wa lárugẹ kẹ́ bá wa ra tí mò ń tà o. Ẹgbẹ́ lárugẹ o.
0: Èmi lẹ̀ ń tà.
2: Ètò yìí ni kí la gbé lẹ́yìn iṣẹ́ àsìkò òsinmi ọmọdé ọmọ wa tí bá fẹ́ ṣe ọmọdé ọmọ jẹtọ́ da kọ́ ọmọ gbádùn ẹ̀mí rẹ lẹ́yìn ìṣẹ́lẹ̀ gbogbo ẹ̀ ọba ara mu àmọ́lá fẹ́ sí wa tá a ti pariwo ó ti súnmọ́ báyìí o.
0: ọmọ tí ẹ ti dé.
2: ṣe mọ̀ pé ẹni tó bẹ̀tẹ̀ lẹ́ẹ̀kí pé alómilámù káàbọ̀ láti ní sàùtì.
0: Sàùtì. Sọ wa rọ́kà jẹ́ sàùtì alómilámù.
2: Mi ò rí ọkà kankan jẹ. Mo sọ wá sọ pé ní bá dé ilé ìmọ̀ ìdè jákujàku ọkà o.
0: Ẹ̀kẹ́ tí a dábà.
2: Àbọ̀là ìdè jákujàku.
0: Ó ti àwọn adá báyìí o. Àmọ̀lá ti wá rẹ́dì báyìí. Kí ni ẹ fẹ́ káwọn ará ilé ó ṣe sí àwọn àmọ̀là tó wà lẹ̀.
2: Yes. Àmọ̀là fẹ́ẹ́ ta fẹ́ẹ́ ṣe ní ọ̀dì 20
0: Àlejò sá àṣà àlejò gbàrọ̀ lẹ́wà. Àlejò kò mọ̀ ṣe. Bí pé tiẹ̀ bọ̀ o.
2: Díẹ̀ ni bá. Ẹ wá gbọ́ mi o. Tọdún ìta fẹ́ ṣe.
0: Ní ọ̀dì 29.
2: Ọ̀dì 29 ìta fẹ́ ṣe yìí. Ní Recreation Club.
0: Tibo.
2: Ní Sábóbì Sábóbì ni. Tò ọ̀rọ̀ títò àtò lọ́dún yìí. Jókòó di ọ̀dálẹ̀.
0: Wà á gbé àmàlà wa.
2: Àwọn òrékè lẹ́wà tí wọ́n sáwọn jẹ. They are about 50.
0: Ṣé tí wọ́n fine?
2: Tí wọ́n lé wà gidi gan. Tí wọ́n máa sáfò jẹ.
0: Wọ́n sì ti mọkùnrin.
2: Wọ́n mọkùnrin o.
0: Yóò ti da.
2: Obìnrin 50.
0: Ni wọ́n máa sáfò àmàlà.
2: Tí wọ́n máa sáfò àmàlà báyìí. Lórí èlò ní gbígbóná fẹlifẹli àti wíńdò ti gbẹ̀gìrì.
0: Mo tẹ̀ ń gbọ́ nígbà tí mo wá lè ṣẹ́ ní ìrọ̀lẹ́ àná wọ́n ní à. Alómilámù ni wọ́n máa ru ọkà ńjọ́ náà o.
2: Ìrọ̀kà o.
0: Láfún àbí gidi.
2: Àmọ̀lá fún fúnmọ́lérò.
0: Kọ́nà
2: bá bá dẹ̀lé mi.
0: Kí ló ṣe gidi?
2: Ilé ẹbí mi ò gbé yìí òní.
0: Ẹyẹ ara lé. Alómilámù yóò ro kànjọ́ náà o.
2: Tí ẹ rí báyìí.
0: Èmi àti ẹ̀ lájọjẹ kọmpitíṣàn òun ó ro ńlá fún èmi ó ro gidi.
2: Ó ti tọ́lá o ti tọ́lá.
0: Àwọn àjọ fún ẹ̀sà ẹ bá kọ́kọ́ ro kàtán.
2: Ó lẹ́bùn tí ó gbà.
0: Tíjẹ ni ó wò gbé mọ́tò fún.
2: Bẹ́ẹ̀ni mi lè gbà wọ́n mi máa gbà.
0: Ẹ̀mú ẹ̀mí ló lára rẹ̀. Mo ló fa ọkà sí.
2: Ẹ wá gbọ́ agbẹ́yàmúyàmú olórin ni ẹlẹ́ran tó bẹ́ẹ̀ ní 32fm kò wá tán síbẹ̀ àwọn èèbò kí wọ́n bẹ tá a tó bá fẹ́ fún yín láti ilé iṣẹ́ ebi gángan abode sauti
0: okay.
2: Ti ko mo fe ajo na
0: se kini ye tan na ni
2: e di ato mo de sabe fun ti abola first din
0: ah o ti da e sori re o
2: ere le pe ijo na ma ara fun yin gidi gan ni 3000 pere le so e te wa se ni pe ebi o fun yin number mi bayi ki to ko reto e gba number mi e ta ti mo pe alomi lamu pe eh ticket 3000 e yo kan ba nko ijo ye o le logo wa alomi lamu if I can't be for you see
0: okay
2: you can't be di banko ore mi kan South Africa bo fi olodun bura ni ana no se di ticket yen me wa
0: iro ni o o ni me wa ede ma wa
2: o ni fu awon kan awon line ni
0: okay
2: awon line ni
0: ya be mi mu bi meji nbe
2: o ni fu awon line ni ore mi se gun lokore lati Johannesburg
0: okay
2: Johannesburg lo fi ro se o ni fu awon line ni me wa in de fu won
0: okay
2: ti mo wa je amola pelu wa tori pe ko se royin
0: okay
2: odun to ni yo se royin o ko se royin o wa nai
0: eh ta ba wa de be njo yen kini ki awon eyan mu lo ti won ba n bo si bi amala first se ko tu keke lo se won o ri gbe lo le abi bo ni
2: e ti e mu lowo da bo leyin de ba ti butike ti 3000 yin lowo
0: eh
2: e wa mu na lo ba kan lowo te fi di eru 3000 ti opo ebo
0: to pe ti won fi di eru lo le
2: ebi mo so be
0: okay
2: ebi o fun yin ile se tu fun yin
0: okay
2: e ju pe e ti butike ti 3000 fun ni o
0: okay.
2: Embra ti ke lowo mi. Yo be bu.
0: Te ba la lowo te mi nko.
2: Ah, eh mi o ma do se o.
0: Eh, amala face ti wole tan ta ba ni ka wo ojo. Ojo o ti e du rara. Bi ka so pe ose ka ti jo die loko. Ticket si lo si tun lo bo so bo ge to tu se genge yi.
2: Ebi wa so pe embra ti ke lowo mi te. If one number bi bayi.
0: Okay, ya.
2: Ladun lati si lo e ma pe number mi
0: oya e ma pe amolomi lamu bye
2: ten ban be the way amolomi lamu ni na ti ke ti o e ma se owo yi si account o pay mi
0: okay
2: loju ese ebi o ti mo koruko yi le
0: eh
2: oya number mi re o e ma ba ro yi o ma ro yi o ma ro yi 80 34 27 61 58
0: there
2: 80 34 27 61 58 e bo ti mo pe mi nisin yo
0: eh
2: e bo ti mo pe mi nisin se 80
0: eh
2: e bo wa bo do si da me pe mi amọ ti account deficit o pe ni bo pe fun yi yo
0: o lo to je ti mo bo lowo
2: e
0: wo tun ni
2: 34 27 61 58 e pe number mi ke se account ke so yi ti be kẹ́ni alọ́bìnlámù wo ti kẹ́ni ìbìrẹ̀ o.
0: ká ṣe rìsíptì sí orí whatsapp nọmba yẹn.
2: ẹ
0: fi lè mọ ọmọ yìí pé orúkọ
2: ẹgbẹ́ ti mọ pè mí náà ṣe.
0: ẹ wọ lọ ló máa fún alábùkà. wọn máa lọ jẹ ẹ wọ pa alọ́bìnlámù kí o mọ já tíkẹ́ẹ̀tì fún
2: ẹgbẹ́ ẹ wọ pè mí báyọ tíkẹ́ẹ̀tì ti wọlé
0: tíkẹ́ẹ̀tì amọ̀là
2: ó ti wọlé o
0: amọ̀là tó gbọ́ lọ burúkú.
2: ẹ jẹ
0: kila le to ba
2: yo abala tufu opo de
0: ese o
2: ti mi na o mo de ti owo yo 3000 pere di o dire o

0: ọ̀rẹ́ mi olúwọlé ẹ̀ṣàdáì ọmọ bàbá ẹ̀ṣàdáì tó kún jásí tọ́lá mú sàrá àbá bàbá olè ẹ̀ṣàdáì gbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ ní ó fi lè fẹ̀ ṣe bùjókòó
1: ó ti gbìyànjú gan ni ó ti gbìyànjú gan ni
0: one of the soil ni o
1: lọ́ṣẹ́ dìbò fọ́ borí
2: òun lọ́jọ́ borí kárí
1: lọ́ṣẹ́ dìbò fọ́.

0: ṣá àtúrẹ́ tó mẹ́lẹ́ iná.
1: Àlọ́jọ́ àbárí kéré, káàjẹ kéré.
0: Àbí?
1: Lọ́jọ́ àbárí wọ̀.
0: Anywhere you see food ní Nàìjíríà, yá jẹ́ ni ó.
1: Ẹdẹ́sì ká dákun délẹ̀.
0: Ẹ lọ lé ọlọ́mọ ń sìn náà kọ́kọ́ gbámọ̀ làwá. Ẹ kọ́ fi ìyẹn tẹ́lẹ̀ ẹ̀kú. Lọ́jọ́ tó jẹ ráìsì lé. Méjì méjì làwọn èèyàn ń jẹ lóde ní ìsìn. Àkókò mọ̀ àmọ́ tá bàbá bá délé. Wọ́n lè lọ́bẹ̀ ti tán báwọn. Wọ́n lè nípa ala tó kù láfẹ́ ra fùfú sí. Àbí? Anywhere you see light, charge your phone ní.
1: Ìláyọ̀ bá lóhùn sọ́sì.
0: Àwa kan a wà lórí band A, àwọn kan wà ní band B. Àwọn kò tiẹ̀ rí kankan rárá rárá. Nàìjíríà náà. Ẹ̀jẹ̀ máa ń lọ léjà. Amala fẹ̀sí ti wọlé. Lọ ra tíkẹ́ẹ̀tì rẹ kájọ ṣe sì á lọ́jọ́ yẹn.
1: Mi ò ti jẹun látàárọ̀.
0: A pàdé 08024043067. Ẹ máa fi bá délé èjì. Ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì. Ẹ máa pa lómi lámù. Ẹ fẹ́ ṣe ìpolówó ọjà. Ẹ máa pe délé èjì lẹ̀. 08024043067. Ẹ lẹ́mẹ̀wẹ̀.

0: ọ̀gádà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí mi ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ ẹ wọrí ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM 94.9.

0: Orúkọ Jésù, ọ̀run ò ní yalù wá lórí o. Àfẹ́ mọ̀ ìyá ẹ̀fẹ́jọ́ ẹ̀sùn yìí. Ní ilé má báyà yín ṣiṣẹ́ ńlé o. Olóòlù kò bá òun fọ blanketi ọkọ̀ òfọ̀. Olóòlù lọ church. Please, ẹ tọ́jú ilé yín. Please, no. Respect, obey your parents. Ó ṣe pàtàkì.
1: Ojú bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ àwọlé.
0: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ ni akọrin.
2: Lílé wa. Kí ló ṣe lè lọ́mọ nígbà èkó ìjọ́jì? Láìkẹ́.
3: Láti ṣe mú nǹkan tó lè gbé pa ẹsẹ̀ nílà lè tẹ̀bọ́. Kò níbi tó gbé dúró yìí, a máa jáde sọ́rọ̀ ẹ̀mí.
2: Ewo rẹ̀.
3: Ó máa lọ pa ìfọ́sí ní.
2: Ọmọ wò lé jáde sọ́rọ̀
3: tani. Sọ mi dádì, a máa ṣe nǹkan tí.
2: À sọ̀rọ̀.
3: A máa sọ.
0: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin akọ. God bless you. Ẹ jẹ́ akọrin wọlé. Ọmọ Ibo, thank you.
3: Dáde olówó kan sanwó.
0: Yorùbá lẹ́ o, bàjẹ́ ọmọ ẹ̀sìn ní lè tún lọ sí ọmọ.
4: For the sake of the fourth wife. The fourth wife is coming.

0: orí ẹgẹ God bless you.
1: Yes, sir.
0: A dá fún yín. Orí yín ò ní burú. Ayé yín ò ní bàjẹ́. Ẹni jẹ tí wọ́n wá. Jésù Olúwa. Èdè wòlíì.
2: Ọjọ́sọ ni ọjọ́sọ. Ọjọ́sọ ni ọjọ́sọ.
0: Ó sì tún bẹ́ẹ̀ ń dẹ̀jẹ̀. Ìdí gbẹ̀gẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀.
2: Ní ṣe gbogbo
0: ọ̀rẹ́ ẹ̀ ní ọ̀rẹ́
2: I am.

ilé ìbàdàn iná ni a ti gbẹ́sọ̀ tó dúró rekete báyìí school uniform sportswear àti general wears lóríṣiríṣi wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkè òkun ni BK monogram and printing ẹ̀kú iṣẹ́ ọjọ́ tipẹ́ tá a ti ń wárú ilé ìnílẹ̀ ìbàdàn ká fi logo sára uniform school kọ́mọ́ dàbí blue bala bóyá uniform ilé iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yẹn sí ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi ilé iṣẹ́ BK monogram and printing àwọn gangan la fi rán BK monogram and printing sọ̀rọ̀ ọ̀tọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n wọ́n kalẹ̀ kà sí Uncle Joe building lẹ́gbẹ̀ẹ́ Fidelity Bank Uncle Joe bus stop Mokola roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304 àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé iṣẹ́ BK monogram and printing bẹ́yìn náà bá dára yín lójú ẹ̀kan sí wa lónìí BK monogram

ojú ẹmi rẹ tán tí Jésù parí ìwàásù ó wá sọ fún Pétérù pé ó yá o ẹja tẹ kókókó tẹ rí kó yẹn àṣẹ jáde báyìí ọ̀rọ̀ jẹ ti tẹ̀lé ọ̀rọ̀ jáde àṣẹ jẹ tẹ̀lé ẹ ju àwọn yín sínú odò torí pé nísìnyí ẹ kó ọ̀pọ̀lọpọ̀ ẹ in tó tẹ̀ máa in tó tẹ̀ wá in tó máa in tó làmí in tó oh god in tó jọmí lójú jù ní gbogbo ọ̀rọ̀ yìí ṣé kí n sọ ọ́ fún yín bóyá kí n dókè lọ́n tí má ti wá dé kí n wá sọ ọ́ fún yín ẹ má ì tí ì kúrò nídìí rédíò yín o òlé àgbà ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ lé màmá kúndàrà mí rìn gègé ìsìndéwìnkìn ò ń bọ̀.

ìyẹn mo fi ń kí yín pẹ káàbọ̀ sórí ètò lálẹ́ yìí. Olúfẹ́mi Omila ní ìyànda ọmọ George, èyí mo fi ń kí yín pẹ káàbọ̀ sílé iṣẹ́ rédíò 32 FM níbàdàn.

Ilé-iṣẹ́ rédíò 32 FM ńlẹ̀ ń gbọ́ ní ìlú Ìbàdàn. 94.9 ní frequency ẹ̀. Ètò àdìtúlẹ̀sìn ń gbọ́ nílé-iṣẹ́ rédíò 32 FM Olúfẹ́mi Omila ní ìyànda ńlá tọ́kùn ètò. Pẹ̀lú orí Chief Commander Ebenezer Obey ni mo fi ń kí yín pẹ́ káàbọ̀ sórí ètò lálẹ́ yìí o. Àjọṣe lọ́sẹ̀ tó kọjá, àjọṣe ní jẹ̀ẹ́dógún, àtúnjọṣe talẹ́ yìí, àtúnjọṣe tọ̀sẹ̀ tó ń bọ̀, ó tún kù níbọn ró lágbára kábíyèsí Olódùmarè. Òde tá a bá lọ, a máa padà ni mo fi ń kọrin pé òde tá wa bá lọ, a lọ bọ̀ ni. Òde tá wa bá lọ, a lọ bọ̀ ni. Ẹyẹ ò lè fò kó forí sòpò.

le to bi ose meji igba mi ose meta ose merin to fi je wi pe awon omo ti won se bi awon abo yi ma toju won sibe nitori ki awon eranko mi tabi awon eranko to npa won je ki won ma ba ri won bawon eranko yi se wa wa yi o ipo loyun won o ma n to bi osu meje abo si osu mesan bi osu meje sha ka sha so pe osu meje si osu mesan ni won fi n wa nu oyun ṣugbọn tohun ti be omo eyo kan so ni won ma n bi omo eyo kan so ohun ni won ma n saba bi o so won pupo ke tori abo kudu to ma bi omo meji tabi ju be lo omo kan so ni won ma n saba bi ipo loyun won o si ma n to bi osu meje si osu mesan awon omo tete ma n dagba pe ba ri le to bimo nisin be ba fi ri omo yi laarin ose meji meta e simo a ti dabi eni wipe o ti dagba ṣugbọn omo tuntun jojo lo si ni won ma n tete dagba pe mo se wa pe awon akọ won ma n fi iwo won bara won ja ara won nikan ko ni won fi n ba ja o mo si wipe looto o te won lorun ki won o sa to ba ri wahala ju ki won o ja lo ṣugbọn ibi ti ere o ba ni sise ti suru o si ni sise kò sí méjì tí wọ́n máa ń ṣe nírú àsìkò yìí ju kí wọ́n yójú padà lọ wọ́n ní wèrè sún wèrè sún wèrè bá sún kùn gírí á yójú padà síyàn àwọn akọ wọn tó máa ń níwò yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n bá rí wípé àfi káwọn ò fi wèrè wo wèrè bẹ́ẹ̀ràn kankan bá fẹ́ dúnkokò mọ́ wọn wọ́n á máa yójú padà wọ́n á sì máa fi ìwo wọn yìí wọ́n fi máa ń ṣe wọ́n lọ́ṣẹ́ ìwo wọn yìí gan-an bí wọ́n bá kì í bo ẹranko ńlá kan bó ṣe kẹnìún bó ṣe ẹkùn bọ́ bá kì í bọ̀ wọ́n níkùn àwọn gan mọ̀ wípé nǹkan bá wọn fúndì èyí bí kò bá sí apá ibi tí wọ́n lè ságbà tí sùúrù tí ò sì lè yanjú tó wà nílẹ̀ wọ́n á yójú padà ó wọ́n máa ń fi ìwo wọn wọ́n fi ń jà lára àwọn ewu tí àwọn ẹranko yìí tí wọ́n ń dojú kọ òun ni pípa èyí tí àwa èèyàn tá a máa ń pa wọ́n láwọn orílẹ̀-èdè tí wọ́n wà wọ́n máa ń sábà pa wọ́n nítorí ìwo wọn tó wúlò wọ́n máa ń pa wọ́n nítorí awọ ara wọn wọ́n máa ń pa wọ́n nítorí ẹran wọn ó dùn ó ṣe é jẹ ó dà ní jíjẹ àti àwọn ẹranko míì tí wọ́n tún ń pa wọ́n jẹ ó pẹ̀lú ewu tí àwọn ẹranko yìí tí wọ́n ń kojú lásìkò tá a wà yìí ẹranko yìí ni mo mú wá sórí ètò lálẹ́ yìí wípé ká tún jọ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹranko tí wọ́n ń pè ní kudu àwọn ẹlòmíì lè máa bèrè wípé kí lorúkọ ẹ ní yorùbá kò lorúkọ yorùbá o torí kì í ṣe ẹranko orílẹ̀-èdè nàìjíríà ó tilẹ̀ jẹ́ wípé láwọn gúúsù ilẹ̀ áfíríkà àti ìlà oòrùn ilẹ̀ áfíríkà àwọn ẹranko yìí wọ́n wọ́pọ̀ dáadáa ńbẹ̀ ṣùgbọ́n kì í ṣe ẹranko tó wọ́pọ̀ ní nàìjíríà kudu kudu òun ni mo mú wá sórí ètò alẹ́ ẹ̀ ńlẹ́ oje ẹ̀ kú kalẹ̀.

0: for more today. Terms and conditions there. Drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Tọ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-463-9111.
0: Now the sound of millions waiting for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

0: 32FM 94.9
1: Laughter House
0: Orioke Tete Premier
1: Mokola Ibadan.
2: Ayo se dani kan gbe itakun lo se dani kan fa be da ba fe mu ke mola laye o gba igbese be do ba se de bi pe yo ma komi aje igbese na ni e wa gbo o ninu gbogbo la kaka idanu aye e do gbodo fadu ale be na si ni ko gbodo fi sumo yan le ta wa la barin to lo wo ni dabe alagbada gere yona fa to fi ya se ya tinu re ndun lai me pe iya o na ni o fa gbadun ya itori e gan ni mo fi le pe ke sun ma po ti radio yin daada ka jo fi ape ledi aye oni ni keyan mo se lala won ni ni keyan mo gbe igbese sugba ti wa moke mo la bi la le yan ni o wa di tipen tiran beyan ba sare kasan to po sese kasan oba mi edumare ni kan na ni yo meni tadun oton to si lenu eto e lo fi ye keyan sumo awon to ni ma daada ti won le ba yan beere to je wi pe nipa ilana awon baba nla wa ni awon lo nti won baba falere ifagbenro agbe fawo bi ewu baba lawo arun tondi fa ki fa olowo arufin elebo aruda abo lori beri
3: Ayo se dani kan gbe itakun lo se dani kan fa Fafak International Healing Center ibi ti won ti fi lane wi ategbo ati igbesi awon baba nla wa wo ojusu sawon isoro to nbe da fira sauto awon lolokan ojo kan tin dani lagbale on ta ba mo se bi idan lori eledo an fun won se eganiye o ti tonu ododo wa ti baba falere ifagbero agbe fawo bi ewu alase atoludari Fafak International Healing Center fi sise won ni won bi tagbe ile aye ni parere ka gbe duniya je yan tata tetere ko wọ́n pẹ̀lú àwọn tẹ́lẹ̀dùmarí ti lò wọ́n fún bọ́lọ́wọ́ kókó jàǹjàǹ bí wọ́n ṣe máa fi ọtọ́rú ọlọ́jú bilẹ̀ léèrè Fafak International Healing Center wà ní nọmba 1 Fagbinrun Fila zone 10 ògbérí oríta mẹ́rin tí ó yà gàngẹ́sì gbara Airport Road Ìbàdàn 0803-346-0069 tàbí 0805-551-0020 Fafak International Healing Center tẹ́lẹ̀dùmarí ló fún wa ṣe.
2: Tabasi ń sọ̀rọ̀ pé ká bá ní yẹn kan wò ná nígbà tí ń ṣe èèyàn pàápàá jùlọ nípa ìgbésẹ̀ ẹ̀dá nínú ayé ọ̀kan náà ni wọ́n jẹ́ wọ́n ti ń fi àwọn ẹ̀bọ jẹun tipẹ́tipẹ́ tí ọ̀fọ́ mọ́ wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ń gbà míì ẹ̀dá lè máa sáré ṣùgbọ́n èèyàn nílò láti fi ọ̀rọ̀ lọ èèyàn ẹ wá gbọ́ o ẹni tá wàá fọ̀rọ̀ lọ tí ò tún wá ní lọ́rọ̀ mọ́ ni lọ́rùn òun náà ló wá yẹ ìwọ ti tẹ́ kò lu gbogbo ọgbọ́n tó ń dá ọ ń padà sẹ́yìn kò lé aago ni o nílò láti fọ̀rọ̀ rẹ lu èèyàn o nílò láti jẹ́ kí etíkejì ó gbọ́ sí ń ti ń ṣe ọ́ nípa àdé eléyìí ọ̀nà rẹ ó sì là ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sọ́kùnrin kan lọ́jọ́ kan ó ṣẹlẹ̀ sọ́kùnrin kan lọ́jọ́ kan débi wípé ọ̀gá iléeṣẹ́ ni ó sì ń jẹun bí ẹrú ẹni tó ń gba owó èyí tó jẹ́ wípé téèyàn bá gbọ́ ó yẹ kí lè òtí tó méjì ó yẹ kí lè òtí tó mẹ́ta bó ṣe ń gbowó ọ̀hún bẹ́ẹ̀ tó ká náà ni sá ọ náà ló ń rí àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀gán tí wọ́n tó wọ́n ti gbé nǹkan ribiribi ṣe ṣíṣe ayé kọ́ leléyìí ṣówó àwọn èèyàn kọ́ leléyìí aládùúgbò ni o ó sì ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ibi tó ń lọ gan gẹ́gẹ́ bí ilé ìjọsìn rẹ̀ wọ́n sọ fún pé nǹkan kan ń bẹ tí wọ́n ń ṣe ń lè yín ọ gbọ́dọ̀ lọ síbẹ̀ kó lórí béèrè ó ní tó yẹ kí ìwọ náà ó ṣe kó o lè bá àárọ̀ náà lọ ẹ̀sìn yàtọ̀ síṣe ẹ̀yẹ́ lè mọ́ ẹ̀sìn tó wá ìsítórí rẹ̀ pa ìṣe dà ìṣó béèrè ó wò ó pé kí ni wọ́n ṣe ń lé àwọn kí ni wọ́n ṣe ń lé wọn ibi tó ti lọ sí orírun rẹ̀ padà nta won baba nla re ti won se ti won se ti won se lele ti won pati ti won o se mo bo wa lo se fe mo eleyi lo nso lowo o nibi to ti so laarin awon ore eleni kan ti ni pe ah to ba je pe yun ni eleyi kere eni to wa ba soro gan wa fi oro re se akawe fun yi pe nigba ton gan ohun na se ohun ola kojo oni a ohun nilo ati bori ni ko won bori bi bo ohun gbe igbese o ohun gbe igbese oro ohun si dayo ibi to ro ti kan baba fa lere ifa gbe ro agbe fa wo bi ewu ona o la gbigba ona o la gbegbe titi wo to fi rorun si to je wipe ko si pe an pa Abuja ise ti won tin se lati nkan bi ogun odun ti won fi lomo lowo ti won se nile yi ati loki okan baba falere ifa gbinro agbe fawo bi ewu kan si baba falere ifa gbinro agbe fawo bi ewu eledumare n fun wa se egbo mi daada o ke sogbon nu won ni won fi n se o eledumare ni ba won se ko si nkan kan ti won le da se lai lowo eledumare nu tori pe awon kan ti mo ni pe ko si en to le ri nkan kan gba ti ke ba se pa fifun latorun be na ni owo ipo ti david kan bi won se ma se nu o si dodo won loni na be ba fe kan si baba e fa lere fa gbinro lati be kibe to ba je pe yin bo lati ilu eko e so kale ni abe bridge olorun sogo te ba n gboko bo e so fun olokada ko siwaju yin ta pe eyin si n gbokada bo ni eni pe ile baba ifalere ifagbinro le nlo lo gbere orita merin gangan si ona gbogbo lo wole kan to ba si jore meji na ni eso folo kala te bari pipe ile baba falere ifagbinro le nlo lo gbere gangan si baba falere ifagbinro baba lawo arun ton difa kifa wa san pele be ni torun bo waye abo lori beri es le pe won sore re bani soro yi 0803 346 0069 tabi 0805 551 4020 oro gbogbo wa ni olojutu o
3: Ayo se dani kan gbe itakun lo se dani kan fa Fafak International Healing Center ibi ti won ti fi la ni wi ategbo ati igbesi awon baba nla wa gbo oju si sawon isoro to nbe da fira sauto awon lolokan ojo kan tin dani lagbale o ta ba mo se bi idan lori eledo an fun won se eganiye o ti tonu ododo wa baba falere ifagbero agbe fawo bi ewu alase atuludari Fafak International Healing Center fi si se won ni o gbe ile aye ni parere ka gbe duniya je yin atata tetere ko iwo pẹlu awọn teledumare ti lo won fun bọlọwọ koko janjan bi won se ma fi on toru oloju bile lere Fafak International Healing Center wa ni number 1 Fagbinrun Fila zone 10 Ogbere Orita 4 ti o ya gangan si Paraya Port Road Ibadan 0803 346 0069 tabi 0805 551 4020

ẹgbẹ́ gbàgbé àbùlà fẹ́ẹ̀sì tí ó àjọ̀dọ̀ àmọ̀lá ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ọ̀dì 29 láti ní race course 3000 péré lẹ́yìn wọlé ẹ̀yìn kọ́ yìí ẹni tó bá ra tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ àmúbi lámù oṣù oríire lọ́dọ̀ méjì oríire àkọ́kọ́ ni pé èmi gangan lọ́wọ́ ara mi ó ní tí ń fún ọ ilé iṣẹ́ tó wá fún ọ ní ẹ̀bùn gidigidi gangan lọ́jọ́ tí a ṣe àbúlà fẹ́ǹtì yìí ó lè jẹ àwọn ìlànà tó yẹ pé ọmọ pọ̀ òjò pẹ̀lú ọmọ ìwé ìdú àtẹrẹ ẹ sọ fún ọlára ẹ sọ fún ajérò ẹ bá gbàgbé ọ̀rọ̀ gbọ́ àga pé ìdíje àmọ̀là yóò lọ gidigidigidi lọ́jọ́ náà ẹ rí bí ṣe gbé orógùn ọ̀kadà wọ́n ti mọ ẹrù àmọ̀là báyìí eré ni ẹ mọ̀ pé ẹ rẹ̀ pẹ̀lú àgbà yìí dé àtàtì tú ẹ̀fẹ̀ àwàlà jẹ́ bẹ́ẹ̀ abúní ẹni dùn ṣé ẹ mọ́tẹ̀ yìí ẹ pé nọ́mbà mi náà ni ó pè mí kò yẹ yín ṣèyí tẹ bá ti ní mtn mi lọ́wọ́ náà ni ó pè mí ẹ sọ̀rọ̀ 3000 ẹ bá fẹ́ rà fún yàn ìyẹn bá rà yọ tẹ ìlọwọ ni dẹdẹdẹ mi mọ sọbẹ fún yín bẹẹ tẹ ìlọwọ yẹ ẹyẹ débi dá bóyá lẹyìn ètò kẹ pè mí o pápápá láti tò ní ẹ jẹ irọ́ lu ètò gẹgẹ ní sẹsẹsẹ báyìí. Ẹwà máa ń ṣẹlẹ̀ dúníyàn gidi gan mọ̀ ni. Àwọn èèyàn máa ń dá ọ̀ràn gidi. Rọ̀lọ́rọ̀ la fi ṣe àríkọ́gbọ́n. Wọ́n níbi ti àṣàríkọ́gbọ́n láàbí o. Ètò ẹ̀wọ̀jọ́ lé lélẹ́yìí tá a ti máa ń múṣẹ́lẹ̀ gbàǹkan gbì tọ́ rà wọ́n kan lẹ́wọ̀n. Àwọn àmọ́ àfòyàn ìkọ́gbọ́n ti yín. Ní ti alẹ́ yìí. Ara ẹ̀ pé ọ̀sùn ṣètì lálọ́. Ṣé kí èèyàn bá lo fóònù gidi ni? Torí pé àwọn kan wà lọ pé tí ẹ bá lọ tí ẹ bá ń bọ̀ wọ́n máa wo téèyàn gbé lọ́wọ́ ni. Kẹ́rù ọmọ bàyàn àti mú fóònù gidi lọ́wọ́. Fóònù tuntun gbèsè ò lè rà. Ẹ̀rú ọmọ bọ̀ ni ọ̀hún àkọ́kọ́ òkè. Torí àwọn ọmọ tó pé ọgbà ọmọ kan ní wo bí tó lè láwọn eléyìí wọ́n máa digun jáde ní àmúrọ̀bà gidi gbá ni wọ́n. Ṣé wọ́n fi kàn wọ́n ni àbí wọ́n fi ṣe wọ́n? Ṣé wọ́n pèjọ́ tí ma ti ṣe nǹkan tí ma ti ṣe nǹkan jọ́ka pálábá rẹ̀ ó ṣègi? Ǹjọ́ tí ma ti ṣe nǹkan tó ṣe nǹkan tí ò dáa? Ǹjọ́ kẹ́ni pálábá ó ṣègi ni ni ó ṣègi? Àwa ni pé ha ẹwà gbà mí ni. Alọ́wọ́ ẹnìkan tó lè ní àgọ́ ọlọ́pàá ti bẹ ní Olúyọ̀lẹ̀. Ọmọ olówó ọmọ lọ́dọ̀ lọmọkùnrin ọ̀hún tẹ́ ẹ bá rí bó ṣe rí lọ́jọ́ bí ọjọ́ mẹ́ta tẹ́ ni ẹ̀ ń tì mọ́lé lẹ́tọ́n. Ọwọ́ bọ̀ ṣe o. Ó jẹ́ pé àwọn ni máa ń gbádùn àwọn ọ̀dọ́ ọmọ tí máa ń gbádùn dáadáa àwọn ni máa ń kọ̀mìtì ọ̀fẹ́ǹsì àwọn gan ni máa ń kọ̀mìtì crime. Ẹ máa ń gbádùn dáadáa tí ẹ ń tọ́jú tí ẹ fún kan mọ̀ àwọn ni gangan ni wọ́n máa ń dáràn. Tálẹ̀ ìtẹ́ ẹ̀ tún gbọ́ ẹ gbọ́ àwọn méjì ni wọ́n ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn lọ́kọ̀ ọ̀kan. Àwọn eléyìí ìgbà gba fóònù tí ẹ iPhone kí ló kọ fóònù yẹn náà iPhone 13 kò jẹ́ pé 13 iPhone 13 yẹ́ ti gbẹ́dọ̀ rẹ̀ fúnra rẹ̀ ẹ gbẹ́dọ̀ rẹ̀ tí ẹ gbà tí ẹ lọ tà ní pọ́kú lówó ẹ̀ less price owó tí owó dákọ̀ mọ́ wọ́n tún wáá gba káàsì owó káàsì káàsì owó pépà wọ́n tún gbà lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀kadà ọ̀rẹ́ ọ̀kadà làwọn ti ṣe ti wọn wọ́n dákọ̀dà dúró nìṣe báyìí wọ́n sì máa gbé lọ bòmíì ni tí ẹ bá lọ́wọ́ rẹ̀ wọ́n gbà kan lè ní tẹ́ ẹ bá lọ ẹ máa fura o tẹ́ ẹ bá bọ̀ ẹ máa fura àwọn kan bẹ tó pé nǹkan oníkan ní máa ràn jù máa tiẹ̀ kí láti digun dúró láti gbà nígbà tí wọ́n tún wá gbà rẹ̀ wọ́n tún wá sẹ̀rẹ̀ lẹ́sẹ̀ wọ́n lè pa ẹ̀wọ̀n ọmọjọ́ lè. Abdullahi Salawu di ni pẹpẹ ọla mo ti fẹ́ wẹ̀ lórí Facebook wa ó ní ilẹ̀ wọn. 32FM949 ni mo wà lórí ètò ẹ̀wọ̀n jọlé. Facebook wa náà 32FM949 ni. Bá ti rọwọ́ yín ní Masure fún yín ẹ̀ ní mọ̀nà ọgbẹ̀ wọn. Tọ́wọ́ bá wá tẹ̀wọ̀n tán
e wa ni pe ah adai lo ba mo ni ba mo ni ba ti se ti mo se yo ki le pele won ki an gba obinira lowo eyan ominira o le se to wo bo ba je won wa go fun oni to ba ni won wa go fun oni to ba joko won wa go fun oni to ba fesu won wa go fun oni ah e da ko se iru wa da bi fo bo lu abi e da ro do awo do

0: Where is the last week? Kilojele.
1: Around midji kaluyo kada hako kada block.
0: Ne bola du bobo.
1: Jona bola ya.
0: Ba te block won ko kile si fun.
1: So agbon so ajo ko ti won leyo kada ha gba wo lo won ati fun.
0: Fun mi bi fun mi le gba lo. iPhone 13 te gba lo won fun te gba lo won ki le fi se.
1: Alo tan.
0: Eta e lo leta.
1: 120.
0: Owo te gba lo won elo ni
1: 400.
0: Elo
1: 400,000.
0: Bawo le se gbowo yen?
1: A lo gba ni POS.
0: E lo gba ni POS. Bawo le se gba ni POS?
1: A se transfer.
0: E se transfer. Lori
1: fun re.
0: Fun ta ni?
1: Fun omo yin.
0: Gba te gba owo tan lowo omo yin, bawo le se fun won?
1: Ah, a se.
0: Ki le mu lowo te fi gba fun la gbowo lowo. Ada. E mi lo ni.
1: Amen.
0: Ki ni tun mo nkan te se yen?
1: Rugby.
0: Eh?
1: Rugby.
0: Orúkọ rẹ lẹ́ẹ̀kan sí.
1: Additional Med.
0: Ọmọ ọdún mélòó?
1: 29.
0: Ọmọ ìlú wo lẹ?
1: Ìrẹsì.
0: Eh?
1: Ìrẹsì.
0: Kí lorúkọ ẹ?
1: Oyè Ládùn Ìyànà.
0: Oyè
1: Ládùn Ìyànà.
2: Ẹnì kejì ni ẹgbọ́rọ̀ ti ẹ̀dọ́ yìí o.
0: Ọmọ ọdún mélòó ni?
1: 28 years.
2: Sọ̀rọ̀ sókè?
1: 28 years.
0: 28 years. Kí lẹ ṣe?
1: Ara gba kúnlẹ̀ oyin àti 400,000.
0: Níbo?
1: Ní Ọláyà.
0: Irú fóònù wo lẹ gbà?
1: 13.
0: Kini 13? iPhone 13 abi?
1: iPhone 13.
0: Owo te gba bawo le se gba?
1: Agba ni POS.
0: Eh?
1: Agba ni POS.
2: Bẹ́ẹ̀ ọmọ tẹ gbowo lọ́wọ́ wọn, báwo lẹ ṣe mú wọn?
1: A mú wọn lórí ọ̀kadà.
2: Ẹ mú wọn lórí
1: ọ̀kadà.
2: Ẹ block ọ̀kadà wa báwo? Nígbà tá a block wọn, kí lẹ ṣe fún wọn?
1: Ìgbà tá a block wọn, a dá wọn dúró pé kan fún wa lówó. O lè lo máa fún wa ní 50,000. So ló máa fún wa 50,000. So àwa ní ká máa lọ sí POS. So ìgbà tá a lọ POS, ẹni tó gbé sẹ́yìn ó ti yó. Ìyẹn ti yó ń tiẹ̀. So ọ̀kadà ẹlẹ́ẹ̀kejì tí àwọn ọmọ yẹn gbé dání, òun ló wà. So ọmọ tẹ́mi gbé dání, òun ọmọ ló fún wa lówó. So àwa dúdú
2: yẹn àwọn yòókù. Owó kíni?
1: Owó ta fẹ́ gbà lọ́wọ́ rẹ̀.
2: Owó kíni?
1: A fẹ́ gba ọ́fíìsì ẹ̀.
2: Ẹ fẹ́ gba ọ́fíìsì? Ọ́fíìsì kíni?
1: Àti a fẹ́ gba owó lọ, a fẹ́ rọ̀bù ẹ̀.
2: Ẹ fẹ́ rọ̀bù ẹ̀. Èlò lẹ wá gbà lọ́wọ́ ẹ̀.
1: So ọ̀kadà
2: yẹn ta
1: 400,000 la gba.
2: Fóònù ẹ̀ ńkọ́?
1: Fóònù rẹ̀ àti ta fóònù.
2: Ìwọ lẹ ta fóònù ẹ̀ sí?
1: Ó wà ní ọ̀dọ̀ ọmọ ṣé o.
2: Ọmọ
1: ṣé o.
2: Ìlú ẹ̀ta fóònù?
1: 140.
2: 140 ẹ̀ta fóònù. Àbí ilẹ̀ ti gba fóònù lọ́wọ́ ẹ̀?
1: Àdá ló wà lọ́wọ́.
2: Àdá?
1: Bẹ́ẹ̀.
2: Àdá mélòó?
1: Àdá kan náà ló wà
2: lọ́wọ́. Ta ló padà lọ́wọ́ náà yẹn méjèèjì?
1: No, ó ní ẹni ó kọ ẹnìkan, ọkọ ẹnìkan.
2: Ok, ẹyin mẹ́ta ni?
1: Bẹ́ẹ̀.
2: Àbí?
1: Àmẹ́rin.
2: Ẹyin mẹ́rin? Ok. Ẹ ok, kí lẹ ṣe fáwọn ọmọ yẹn?
1: No, a ṣe kankan, a fọwọ́ kan wọn
2: bọ̀. Ok, kí lẹ ṣe, kí ni tẹ ṣe yẹ, kí lọ ń pè?
0: Ọjọ́ wẹ́ẹ̀sì last week, kí ló ṣẹlẹ̀?

0: ẹni pé nǹkan kí ẹsẹ̀ ìràgó.
1: Ẹ sọ́ra o, ènìyàn, ẹ sọ́ra o.
0: Wọ́n ní ẹni ẹ bá wí fún ọba dí ọgbọ́.
1: Ẹ mọ wá ìrọ́jọ́.
0: Èyí tí ọgbọ́,
1: Ẹ wá ń fi fún bẹ́lẹ̀.
0: Ọmọ tó bá ní pé wò ní wúlò fún bàbá àtìyàwó nù lé.
1: Ẹ wá ń tẹ́lẹ̀ gírígí.
0: Ṣé bí yóò wúlò fún jọba?
1: Ilé ayẹlẹ o, ẹ jẹ́ ìrora ṣe.
0: Ó bọ̀ sí o. Kí ló dé ná, kí ló dé tá ìgbọ́dọ̀.

0: Hello.
1: Hello.
0: Orúkọ yàtọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Ìdìbò bẹ́ẹ̀ gbà kẹ́yìn lẹ́yìn.
1: Mi ni Táyé Adébísí, àtàgbà gbé ìdókòdó.
0: Táyé Adébísí kọ́rẹ́sì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀yin ló ni kọ́rẹ́sì.
1: Èmi kọ́ kọ́rẹ́sì o.
0: Okay. Oye ẹ bá sọ
1: lóyún. Ọlọ́run yóò mọ ní ilé àlọ́.
0: Àbísà.
1: Ọlọ́run mọ̀ fún ẹ̀ sáà sí kú mọ́ra Amọ̀ládé.
0: Amọ̀ládé, àárẹ̀dí yóò.
1: Àjọ péjú ṣe.
0: Alágbàdo, ẹ bá sọ fún yà alágbàdo. Ẹ gbọ́dọ̀ wà ọmọ bọ́bọ́ ẹ̀fẹ́ mọ̀ yìí kí fún ilẹ̀bù kan tó spẹ́ṣíà. Ẹyà ìpè nẹ́mbà mi sì lẹ́yìn ètò kẹ pè mí. Kí fún tíkẹ́ẹ̀tì kẹ ra tíkẹ́ẹ̀tì 3000 pàápàá. Lẹ́yìn ètò ṣẹgbọ́ lẹ́yìn ètò. Ajẹ́ bọ́ sí abọ́lá tó rí ọgbẹ́ yìí láti máa ń bá kálukú gba ẹ̀tọ́ rẹ̀ abọ́lá rẹ̀ o. Ní dẹ́ni ẹ̀wọ̀n ẹ bá dọ́fíìsì wà ní àgọ́mẹ́ta òde mọ̀ pé àwọn èèyàn wọ́n mú ẹjọ́ wá gidi gan ni. Ìwọ́n tó bá bọ̀ pé wọ́n yàn ọ́ jẹ wọ́n ń gbà ọ́ oṣùfẹ́kẹ́ gbà ọ́ pa ọ̀fẹ́kẹ́ gbà ọ́ gbé pé nọ́mbà Akeem Hamzat. Ṣé ilé lọ́ra ni wọ́n fún ọ ní ilẹ̀ rẹ àtúwò rẹ wọ̀dà padà cooperative lọ sí àìmọye cooperative kan bẹ̀rẹ̀ pé àgbẹjọ wọn bọ̀ lórí afẹ́fẹ́. Bóyá ọ̀sẹ̀ ti bọ̀ ni ẹgbẹ̀rún rímìnì láwọn cooperative irú ìtú ti ń pa fáwọn tí bàbá tó wù pọ̀ àìmọye ọ̀rọ̀ tí wọ́n ń jọ dára bí aṣọ gbogbo ẹ̀rù tún jọba ìjọba ìlú gọdọ̀ ẹja bàbá àbúrí ẹ̀dẹ̀ ẹ̀nà bó ti pè tí bá ti wá tí wọ́n bá wọn nu. Ẹgbẹ́ nọ́mbà mi o gbogbo ẹ̀yìn tí bá yàn jẹ tẹ́fẹ́ rí mi ẹ bá bọ̀ ní rédíò wa ní aago mẹ́ta lọ́jọ́ Tuesday aago mẹ́ta lọ́jọ́ Tuesday aago mẹ́ta lọ́jọ́ 2FM. Ìjọ tún ṣe ilé fẹ́ẹ́ rí ẹ̀wọ̀n òjọlé Akeem Hamzat. Nọ́mbà mi rèé o náà lẹ́sìn ìrìnà tíkẹ́ẹ̀tì Amọ̀lá First Amọ̀lá tíkẹ́ẹ̀tì Amọ̀lá nọ́mbà mi náà lẹ́sìn ìrìnà fún pẹ̀lú OPAY. Ẹ bá gbọ́ ẹ kàn yóò do àkọ́kọ́ bẹ̀ kó bẹ́ẹ̀ ni nọ́mbà mi rèé o 08032751 58 ṣe gbọ́ mi dáadáa ẹ pẹ́ nọ́mbà mi nọ́mbà náà lẹ́ fi ra tíkẹ́ẹ̀tì 08032761 58 08032761 58 ẹ pè mí lẹ́yìn ètò pé ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì Amọ̀lá 3000 péré ni àjọ jẹ́ àjọ gbádùn rẹ̀ láti jọ ṣe kíni àjọ ṣe tọdún tí bọ̀ náà pẹ̀lú ògùn ọlọ́run ẹ pẹ́ nọ́mbà mi lẹ́yìn ètò. Hello, good to go. Lẹ́yìn ètò mọ́níkà ìpè mi ẹ̀ jẹ́ pé mi nísìnyìn ẹ̀ má ti pè mí nísìn lẹ́yìn ètò mọ́níkà ìpè mi lẹ́yìn ètò tí n bá ti dìde lẹ̀ ẹ̀ pè mí ẹ̀rẹ́ fẹ́ ra tíkẹ́ẹ̀tì Amọ̀lá dé. Oníjẹ́sí ọlọ́mọye ṣe ọ̀rọ̀ wọn lọ́jọ́ jẹ́ akọ́ ìbínú pẹ̀lú ògùjọ́ náà ìpàdé èmi àti yí di ọjọ́ Sunday lago mẹ́wàá lórí ètò ṣòkòtò bí ìrùsù gbẹ̀ngbẹ̀ káṣù láyọ̀ pàtí púrógámù wa náà ní àjọ ṣe àdìnà tọ́jú owó ẹ̀jẹ̀ àpàdé níjọ Sunday lago mẹ́wàá lẹ́. Àmọ́ má ti kúrò ní ibi àti gbọ́dọ̀ lọ́yọ̀ má ti kúrò bẹ́ẹ̀ bí ẹ̀wà yíyo torí tolú òrèdè ìkúnyòkè ọfẹ́ wọlé kalẹ̀ pẹ̀lú ilé lẹ́yìn òtútù pọ̀lọ̀ ẹ̀bùn náà òtútù mú ọfẹ́ wọlé ọfẹ́ bá yín ṣe ìkúnyòkè ọfẹ́ ṣe ìkúnyòkè fún yín ìkúnyòkè ọfẹ́ ṣe ìkúnyòkè fún yín lálẹ́yìn ẹ bá dìde lẹ́ o òrèdè fẹ́ ṣe ìkúnyòkè fún yín ìfẹ́ máa relé tèmi nu ó kọ́ tẹ́mi gángan ní Akeem Hamzat. Akeem Hamzat ọmọ olóòjẹ mọ̀kò méjì ọmọ ọ̀pọ̀lọpọ̀ jẹ́gẹ́ ní tíjẹ́ mẹ́tọ́ ìlànàmọ́kò tí ọmọ olóòjẹ ìgbà láyé fàbàdà àpàdé ayọ̀ níjọ Sunday ẹ̀dẹ̀ bá wí fún ọbàjọ́ ṣèké ni ọbàjọ́ ọgbọ́ ọbàjọ́ yóò mú kò mú kí ní ìpè lálẹ́ yìí mọ̀ sí o kò burú o ẹja lómi ẹja lómi ẹja lómi ẹyẹ ẹyẹ mi ọ̀dà àárọ̀ o.

0: put for more today. Terms and conditions there. Drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikanni 32 fm do supa ran kaye 94.9 lo ba awon kan ni 32

ọ̀rẹ́ gbé wé àtẹ̀gbò ta tó ń sọ nílò rẹ̀ bí ṣe jẹ́ ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ o ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu lónìyàn bọ́bá já ti wòsàn bílẹ̀ tó gbẹgẹdẹ́ ọlọ́ni o kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ni kọ́ máa jẹun bí ẹ̀mí rí ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ̀ ni ètò wá máa rú orí tó gbé wáyé àìsàn wo ní ń ṣọ́ máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ọ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ra ticket fún wa. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. By the way, mo dẹ̀ ṣe ń retí láti ọ̀dọ̀ bàbá wa dáadáa Alálùbáríkà tí wọ́n wà ní United States ní New York, Mr. Adéròjú Adésanmi. Mo dẹ̀ kí yín sà ẹ kú ara fẹ́ra kùtẹ àbúrò yín tó ṣàláìsí lágbára Ọlọ́run. Kò ní jẹ́ ṣísẹ̀ntẹ̀lé o lágbára Ọlọ́run. Ọlọ́run ó bá wa dáwọ́ bí dúró. Ẹ̀ní rí wàhálà, ẹ̀ní rí dààmú lágbára Ọlọ́run. Ojú jìnà síra. Accept my condolences. So ìgbà tá à ń ṣe ń retí lọ́dọ̀ wọn fún ticket tí wọ́n fẹ́ rà fún àwọn èèyàn, and that ticket ó ti wà on pending, ó ti wà lọ́wọ́ mi already, tí mo dẹ̀ ti àwọn nǹkan tí wọ́n sọ pé ká fáwọn èèyàn, mo ti ń fáwọn èèyàn kọ̀ọ̀kan. Àwọn tí mo dẹ̀ fẹ́ fún ní ticket yẹn, wọ́n ti tò. Rate táwọn èèyàn fi ń wọnú DM pé àwọn ní the ticket. I am doing the needful. Ẹ jọ ẹyin tí mi bá ibi tá bá pin dé, ẹyin tí mi bá reach, ẹ jọ ẹ má fi ṣèbínú. Mo fọ Ọlọ́run ọba bẹ̀yìn. Ẹ jọ nítorí Ọlọ́run. I am just giving it out to less privilege. Àwọn tá mọ̀ ipò kéde are less privilege. Opó ó ti yé yín, àwọn yẹn ni à ń fún. Àǹtí eléyìí tí tọkọ mi rà, mo ti pin fáwọn èèyàn. So gbogbo àwọn tó ra tíkẹ́ẹ̀tì fún wa lágbára Ọlọ́run, ojú ò ní tìyìn. Ọlọ́run ẹ kéré òkú délé, Ọlọ́run á bá mi dúró tìyìn lágbára Ọlọ́run. So kó tó di pé mo tẹ̀síwájú lórí programu talé òní, mo ti fúnrara mi, mo fẹ́ mọ ìfẹ́ tẹ́ ẹ ní sí Tolú Òrèǹté. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì Amala Festival lọ́wọ́ mi, tẹ́ ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì, I want you to call in pe any the ticket o, eyan meji le fe ra fun ni o, eyan meta le fe ra fun ni, eyan kan pere le fe ra ni o. Ejo bi mo se nse program lo, mo fe ke pe wole. The only call I want to pick up now, awon to ba fe ra ticket, ticket meji Tolú Òrèǹté, mo need the ticket meji o, mo fe ife te ni si mi yen, mo fe ke fiyan mi. Ejo nitori Tolohun, e mo pe mo ti se Tolohun, mo ti pe awon eyan to le afawon eyan, won de ti se fawon eyan. But eyin te mo pe e le ra, e ma damida, mo fo Ọlọ́run ọba beyin. This thing event gbogbo wa ni, o ti yeyin e lo opportunity yen ke gbe yawo yin jade, e gba omo yin jade, as in e je ka jo se kini. E jo nitori Ọlọ́run. 0906 2000 949 0906 2000 949 0906 2000 949. Ẹyin tẹ mọ pé ti ṣetán láti ra ticket, ẹ fẹ ra ticket ẹyọkan, ẹ fẹ ra méjì, just 3000 naira Amala First 3000 naira, Amala First ticket 3000 naira, ẹ fẹ ra lọwọ mi, mo fẹ kẹ pé wọlé. Hello ẹ kalẹ. Hello ẹ kalẹ o.
1: Ẹ kalẹ.
0: Ẹ kalẹ sir.
1: Ẹ gbọ́dọ̀ mẹ́ta.
0: Ọjọ́ kan pẹ̀lú sir.
1: Avela ticket.
0: Yes sir.
1: Avela marun.
0: Okay, marun. Yes sir.
1: Kẹ̀dẹ̀ fún fáwọn èèyàn. Mo dẹ̀ ti ń pè yín láti lágbo. Ní ìjẹ́ ẹ̀ẹ́dógún, mo pè 52 times 2. 52. Ìgbà tó tún yá, ìyàwó mi sọ pé kí n lo kóòdù kan.
0: Ẹ ní bínú ni sà. Èrò pọ̀ tó ń pè ní.
1: Lẹ́yìn mo pe nọ́mbà yín gangan.
0: Nọ́mbà mi gangan.
1: Mo pe gangan lọ́sàn-án lẹ́yìn. Ó ní ìgbà tó pẹ́ ọ tó jẹ́lẹ̀ kejì ẹ̀ ní ìgbà tó jẹ́lẹ̀ kejì ó ló ti wà sí sọ.
0: Ẹ má bínú. Ẹ má bínú pé. Ẹ jẹ́wàá
1: òpin bí a ti pẹ́ǹdì nọ́mbà mi ni.
0: No, àtọ̀ àtọ̀ kì í ṣe bẹ́ẹ̀. Táìmù yẹn ó lè jẹ́ wípé bóyá pé mo bízì àbí nǹkan kan. Ó ti yé yín.
1: Ìjọ tó ṣẹlẹ̀ ni pé. Send the number, account number.
0: Okay, ma pe number yen sita nsin. Ma pe number yen sita. So ope, on sise pelu ope. So
1: e wa rora farabalẹ pe.
0: Ma farabalẹ pe.
1: Account number yin.
0: Okay sir. Okay sir. E se gan ni. Adiwe nenu. E se gan ni mo mo lori sir. E se sir. Ma pe nsin, so e ma le make payment yin si. Ẹ ṣe o, God bless you. Ṣé ẹ̀yin máa ráyè wá lọ́jọ́ yẹn àbí ẹ kàn fẹ́ ra fún àwọn èèyàn?
1: Ẹ ṣe tó bá bù pé mo lè ráyè wá.
0: Màmá
1: orí mo ní pàtí kan tí ó máa jẹ́ ìjọ kan náà. Màmá ìyọ̀jọ́ ti wá. Ṣùgbọ́n mo wá omi ìwá o. naira.
0: Okay, sir. Okay, sir. Ma pe number si tansin. So mo fe mo boya e ma wa sora ma le reserve lare sile fun yin kin to fun awon eyan ni eyi to ku kin le mo boya meji ni kin ba yin fi sile ni o abeyo kan kin to fa awon eyan ni eyi to ku lo je kin ma bere tori ero po be ni sir. Yes sir. E se sir ma pe number yen si tansin. So ohun ni opay. So e ma wa send the receipt sorry WhatsApp number yen. So WhatsApp number yen e ma wa send the receipt sori e fun mi. Ki loruko yin sir? So da ma le note loruko yin. Okay, Ade Adeyemi. Okay, yes. Sir. E se gan ni sir o. E se sir. God bless you sir. Owo yin o ni ko sale apo. E se sir. Yes sir. Yes sir. Yes sir.
2: How far I go? How hard I go?
0: E se gan ni Olorun wa ba mi duro ti. Amala ticket mo koko fe koko ta na ka to bo si eto ni ale and I have just 30 minutes lati se hello ah daddy e ku jo meta sir
3: o ti try don buy ye don we go transmission your feedback credit
0: e ma binu net boya network gbogbo be yen ni e ma binu
3: we a gbo fitly lady bible lock lati gba gbo eh pa awon ko di le ra keke to ro bo ba so la wa wa
0: ah
3: le to di agbala ka gba so go ba so
0: ni be
3: aba fa dura ro yin lo wa awon bi ko
0: a dupe lodo olohun e se lodo
3: respect
0: sir yes sir e se sir
3: awon abada
0: yes sir e se mo dupe sir yes sir
3: okay
0: yes sir e se sir so daddy Mr. Ade number ti e ma lo fun ope o na ni WhatsApp mi iyen na ni 070 81 60 30 19 so WhatsApp ni yen so e ko ma yo 0 waju e kuro fun ope 70 81 60 30 19 so nkan to ma gbe wa number yen gogun o ni WhatsApp mi o na ni WhatsApp mi o ni o pay mi e ma ri grace nbe o ti yin e se gan ni God bless you e jo yin te ba fe ra ticket te ba nsanwo e ma koruko yin ke de send the receipt sori WhatsApp mi e ni je gbese o e jo nitori to Olorun so 070 0906 209 49 e je ka gbe call kan to tun ring nbi hello oh
2: to be sent so
0: ẹyin te n pe number mi e ma pe number mi mo mo follow mo ti ma so fun wa e ma ma pe number mi mo o ma n distract nkan ti mo n se lori phone ni ejo mi de fe ma block eyan ejo nitori olorun ejo e ma pe number mi mo please for God's sake e ma pe normal number mi mo ko pe number yen sita fun awon to ba fe àwọn tó bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì ni mi ní pé kẹ́pẹ́ sórí nọ́mà kọ omi hello ẹ̀kálẹ́ o ẹ̀kálẹ́ sir
1: ẹ̀kálẹ́ yìí
0: yes sir ẹ̀ra sir
1: ẹ̀jẹ̀ bó fẹ́ ra tíkẹ́ẹ̀tì rẹ̀ kù
0: okay sir kí lorúkọ yín sir
1: Adéṣẹ́gun Kumadijọ́
0: Adé kí lẹ pé
1: Adéṣẹ́gun
0: Ogunbadejọ́ Ṣẹ́gun Ogunbadejọ́ okay
1: mo ti kọ́ nọ́mbà obìnrin sílẹ̀ pásítẹ̀nì tó ń pè yín
0: okay e ti kọ sílẹ̀ so te ba ti send e sir o ti yeyin te ba ti send e ke ba mi send e ba mi send the receipt e
1: okay
0: si ori number yen WhatsApp number yen
1: okay
0: o ti yeyin e se gan ni sir o e se God bless you sir yes sir ẹjọ ẹyin tẹ bá ń pọn pẹ fẹ ra tíkẹ́ẹ̀tì nsìn sí ẹ máa sanwó nsìn ẹjọ mo attend sin ba hello e kale o hello
4: ballerina like a girl like ballerina
0: hello e kale
5: ekale ma
0: ekale my dear sister
5: hello ni ticket yen ma
0: 3000 naira ni my dear sister
5: e my dear le fe
0: on the 29 osu yi
5: okay
0: beni ma
5: bayi na ma send
0: yo number ti mo pe yen o ni o pay mi te ma fi sanwo ticket yin so ma koruko yin seyin ticket yin te ba ti sanwo te send receipt si mi e ma ba mi fi oruko yin si so ma koruko yin seyin ticket yin e de ma mo be se ma wa gba tabi keke gba lojo yin anyhow hello kai e jo yin te ba sanwo e ma ko oruko yin si ke de send receipt si mi e dakun tori olon e ni je gbese hello e kale
6: hello
0: yes sir e kale sir
6: o le akuse
0: yes sir
6: we need the ticket meji.
0: Okay, meji, sir. Yes, sir. Oruko yin, sir?
6: Afolabi Folahan.
0: Okay, Afolabi?
6: Folahan.
0: Folahan. Eshe goni, sir. So, Emma ba mi send ye. Sorry, number ti mo pin yen. Okay. Oti yin, eh.
6: Noted.
0: Oye, on le ma ba mi send ye. Emma ha send receipt. Similori WhatsApp number ya ope yen. Eko ba mi ko oruko yin si pe eyin ni Afolabi Afolahan Afolahan so da ma le ko oruko yin sori ticket mejeji.
6: Okay.
0: Yes sir, thank you, God bless you sir. Eshe gun, thanks for the love sir. Eshe sir.

ẹyin tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí Facebook mo kí yín o ẹ kalẹ̀ o Mr. Adeleye Taurid Akowe ẹ wo ẹ má bínú ẹ má bọ̀ wá gba ticket yín tó bá ti di Thursday mo má wà ní office Thursday ní àárọ̀ Thursday ẹ wá gba ticket yín títí aago mẹ́wàá sí mọ́kànlá ẹ wá gba ticket yín ẹ lọ́wọ́ ẹ kalẹ̀ o hello e kale ti wole hello hello osh e ma gbagbe nkan ti mo nso fun yin lo lekan mi gbagbe o mo wa nbe o hello e je npolowo oja mi tan ni o hello e je nkokon taja mi tan oja mi la ma la ticket e dakun tori olohun

0: Hello.
1: Ekalẹ.
0: Ekalẹ o.
1: Pẹ̀lú gbogbo ọ̀tọ́ ń sọ lẹ́ẹ̀kan mọ̀.
0: Bẹ́ẹ̀ ni sọ.
1: Àwọn àgbàlagbà láwọn ẹgbẹ́ wọn máa ń sọ pé nǹkan yìí di méjì sí méjì. Nǹkan yẹn di mẹ́rin sí méjì. Èèyàn dìde ìkalẹ̀ ìkọ́jàbú tó ìkọ́jà ara. Báwo ni bàbá máa ṣe láwọn méjì sí ìlú dì orí àkọ́jọ yẹn? Jẹ́rí méjì àwọn tó bá ti kú dàbí báyìí ẹ̀. Àwọn tó bí ìgbẹ́ náà ti bímọ. Ṣé o kò ń bẹ?
0: Ma jẹ́ ìpín yẹn.
1: Ìyá ẹ̀ ni mo fún lé tó ń bá fi lè lọ ilé ọkọ ó dàárọ̀ ìjà lọ bọ̀ ilé ọkọ kúrò dáadáa kò tó lè lọ tó bá jẹ́ kí lè lọ fáínà lè mú ó dàárọ̀ tó bá wáwá tí ó padà.
0: Bẹ́ẹ̀ni
1: ọ̀rọ̀
0: kódà kò nídìí kó sùn.
1: Ọ̀rọ̀ tí ó lè bímọ ọkọ ló lè bá tọ̀ kàtúmù ìgbà tí bá ti kọjá mọ́ tì nílẹ̀. Ìtúmọ̀já ọmọ ọmọ
0: ìgbàgbẹ́ ní ìlú ìlú
1: ìṣe ni mo sọ fún ìyàwó òkè mi gbọ́ o ọ̀rọ̀ pé o lè gbọmọ ọmọ sọ́jọ́ kàtọ́ lẹ́lẹ́kejì títọkọ tí àlọ́ máa dájọ́ ara wọn káwà tí máa ṣe àlálẹ́ lẹ́ẹ̀kejì èmi ò lè ṣe o torí bèjì má gbọmọ ọmọ sọ́jọ́ ẹni tó bímọ kò pọ̀ ó dàrọ̀.
0: Ẹ ṣe dádì, ẹ ṣe ojú òní tì yín, ẹ kù làákàyè, ẹ ṣe sà. Abojuwade Funmilola, ẹ̀kalẹ̀ ọ̀ ẹ ṣe gan ni. Muhammad Bashir Ọláwálé Ọlágúnjú ẹ ṣe gan ni. Akande MD, Muhammad MD, ẹ̀kalẹ̀ ọ̀ tíkẹ́ẹ̀tì yín wà lọ́wọ́ mi o. Tatun ni ó wà ń bẹ̀. Adeleye Taurid Akọ̀wé JP. Ẹ máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì yín tó bá ti di Thursday sá. Mujib Adelani, thank you so much. Thank you. Alaranse Ganiu. Ẹ ṣe gan ni. Okay, from Moniya Ibadan. Ẹ ṣe gan ni sá. Ami. Ẹ ṣe thanks for your prayer. Ẹ ṣe gan ni. Kehinde Emmanuel, I have a ticket with me. Mi mo be se ma gba. E se o. Eyin te wa lori Facebook mu dupe lowo yin. Hello. E kale.
2: Olori Orinte.
0: Yes sir, daddy.
2: Ojo ni kin.
0: Ami sir.
2: Oko ni de ma bale.
0: Ami Jesus.
2: O da mo do se kilo mo ran gbo program yin.
0: E se sir.
2: Ara mi de bale. Se radio station yin. Awon yo wọn ò mọ̀ mí ibi kan wọ́n sọ ti máa ń mọ́nítọ̀ mi mo ti fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ lálẹ́ fẹ́rí I'm a very responsible well-earned man kí n tó gbaṣẹ́ olúwa even from the military and as I speak mo ní master's order BSc order HN order so nínú wọn níbi tí mo discipline wọn dé ìyá wọn ò sí láyé mọ.
0: Sorry about that sir.
2: So wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dẹ́sẹ̀ láti bọ́ sínú marriage tó mo sọ fún wípé ọdún márùn márùn mo ti gap mu. Mi ìfẹ́ wàhálà fún ara mi ẹgbẹ́ kan nìyẹn. Ṣe rí orientation fáwọn obìnrin wa ẹ bá wa máa bẹ ọmọ. Ẹ̀mí ọkùnrin tó ń kúrú lórí wàhálà ọmọ àti ìyá ló máa ń pa ọkùnrin ara ìjà orí wa. Someone like me, mi ò taste akwọ́rì, mi ò mọtí, mi ò sì gẹ̀rọ, I'm a natural man. Kò lẹ́gbàá tí aláìsí lọ tọ̀ ká má tó bá sunu wàhálà de ka sise olohun lara elomi ibere kon bere jokan eni se opo ati single mother ani eni se ton sha nu fun na don sha bo se ton sha nu fun ni rai bo le njo yin mo se man sorry mo sise olohun lara iwe yan beyen bona on tin be temi o ko so le kan to se fun mi Ebo.
0: Un boyin.
2: Ko so le kankan to se fun mi. Ise Oluwa o ba mi se. O tun ni sise. So eni to jo wa tele. Ba ye ji muwa muwa muwa. Orientation pe eyan gbodo wa financial independent.
0: Yes.
2: Mo ko. O n sise lo soso eyi owo to n gba nibi ise ti mi o riri ti mi na nba yen mo to n ko iyen sile lo soso sibesibe ankaship to kere ko si
0: imagine ha dadi o ti ko to wow everybody be prepared to join to

0: Eshe Goni sir. Hello.
1: Hello, I'm Pagale Kansi.
0: Yes, sir.
1: Yeah. I have found them like a little bit.
0: Yes, sir, daddy.
1: Very sorry, I walk on here. What is on here? I do Coluria, one in a Joe Locolaya. Mr. Chicken, my bed. I've all found that pop up in me. My dad, I walk on it. I've all found pop. Mo kun mi mo kun mi bi te pe ti o ni le fi dale yo lu ife o yo lu ife kiakia e ri to ti mo pe ile yo ni gba mi gbona lu ni lo yo tori ife ma du ma du ye ku si ni be ko le to ma ba ti wa wo tan tu la si yo wa di kolokolo tan so mo run aja ti o se ja danu aja o se le ri je so afowo fa po tori eni to je pe o ki bi eni to n gba salary ni se pe owo osu lo n gba to ma pe 50k lo n gba lo su to si n gba bukata 150 ni bo ni o ti ma ri 100 yen to fi ni je gbese so afowofa opo fapolopo awon okunrin ansin o ti wa latete ko se isegbe abi pe nisin na lo rese de so akiyesi awa n be faarin yen tori ni pe ẹni pe wo pelu ẹbajo nawo ofe sira yin wa ti ma to sumo dile inu iyawo ti wa n fe laye atijo afe mo laye odi oni ibi tí mo ń sọ̀rọ̀ yìí àwọn ìdílé kan bẹ láàrin aráàlú tó jẹ pé kìí fẹ́ ìyàwó níbẹ̀ tó bá fẹ́ fẹ́ mọ níwáyé ìgbà kan wá sọ pé ọmọ ilé ebo ni tó bá lọ́mọ ní báwọn ó pọ̀ gbọdọ̀ fẹ́ wọlé láéláé kò sí rẹ̀ mọ́ so gbogbo nǹkan báyẹn ti yàtọ̀ kódà kìí fẹ́ ìlú mi bá ti wà níbi ìbàdí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ ti dàpọ̀ kódà èèyàn ti lura yìí nísìnyí ojúkòkòrò ọpọ fọkùnrin mi tó fà nìyẹn gbogbo ntọkùnrin bá dẹ sí fóbìnrin tó bá di pọ bá ti bímọ fóun yín kọra gbàkọrawo yẹn ọkọ lọ lórí aya ládàá ni kéèyàn ọmọ òwúlẹ fóun fẹ gba ládàá yẹn láyé kó ìtọjú gbogbo ntọ bá nà tó ń lágbára ọlọrun ọgbà fún wa.
0: ami sir.
1: ó dára
0: ẹ ṣe gan ni sir ẹ ṣe sir.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: ẹyọwọ ẹmẹ ta ló sọ fún ẹ pẹ́ẹ́dú àkígbànilé gbogbo tó ń tẹ̀lé ètò
1: yìí
0: àdúà ni
1: mo
0: dé chọ́ọ̀chì
1: náà
0: àdúà ni báwọn tó máa ń jẹ́ kí sọ́jí wáyà tó ó ní
1: miraculous
0: physical
1: healing
0: a máa ń pray gbà mí tí ẹ̀mí olúwa ní kí n pray sí
1: fóònù
0: o tó gbúdọ̀ wà ní lọ́lọ́ láàárọ̀
1: ẹni
0: láàárọ̀ ẹni tuesday it is a covenant day of surprise ó wà
1: Lagos state
0: ó mọ̀ pé wòlíì ẹ ló sọ̀rọ̀
1: ó
0: ti ń tẹ̀lé mi tipẹ́ wá gbogbo ọ̀nà
1: bí
0: ẹ pàdé sórí àdúrà tí mo fẹ́ gbà
1: tó
0: bá wà lára àwọn
1: ènìyàn
0: torí pé nǹkan da oro maybe within yourself
1: o kò di nínú ara rẹ
0: o feel empty
1: you feel like you are empty like nothing is in you
0: bí pé nǹkankan da oro nínú
1: mi something has gone from you
0: o rí báyìí tẹ́lẹ̀
1: you are not like this before
0: hopefully you are empty
1: o kò wọ́ pé o
0: kò sí ìrètí mọ́
1: jésù
0: o bí ti tẹ́lẹ̀
1: like before
0: tẹ́lẹ̀ ìrètí ẹ
1: máa ń wà lókè
0: bọ̀ bá

0: àwọn tí mọ pààyàn díẹ díẹ.
1: Má tún jà kí pípú gradually.
0: Àwọn ẹlẹ́ẹ̀kejì nìyẹn.
1: Láti ọba tún kàtúkò.
0: Pípú dàtà fẹ́sí constant set bar.
1: Ẹ dárí pé ìjákulẹ̀ yẹ kọ́ wá lẹ́mọ́.
0: Constant set bar.
1: Àṣẹyìn lẹ́mọ́ lẹ́mọ́.
0: Má gbàgbé o.
1: Má forget.
0: Mò ń bọ̀ àpúrẹ́sì omi o.
1: Láti
0: massive healing.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn ní ọ̀ṣẹ́
0: lọ́pọ̀. Mass healing.
1: Ọ̀pọ̀lọpọ̀.
0: Gbogbo aláìsàn tó bá yín wórí ètò
1: yìí.
0: Ẹ tí ò lè rìn tẹ́lẹ̀. Ẹ lo mi fún. Ó ti ní kí n lọ ṣe dídá ara. Fún àwọn olókùnrin. Àwọn tó ń bẹ Lábújá. Wọ́n lè jẹ́rìí sí. Bẹ́ẹ̀ ni sà. Mo wọnú májẹ̀mú. Ikú ìsìnkú àti àjíǹde. Gbogbo ẹ̀yin tí wọ́n jẹ rọ́nà lọ. Ẹ gba ọ̀nà tuntun. Ẹ gba ògo tuntun. Sọ pé ayé mi gbọ́rọ̀ olúwa. Wọnú ògo
1: tuntun.
0: There are people that are facing unusual dryness.
1: Àwọn kan bí gbẹ tí ò
0: wọ́n máa ń sọ fún agadabara. Some people are frustrated.
1: Ẹ lọ bí ó tẹ̀sí sí wọn.
0: They are the junction of confusion.
1: Wọ́n ti wà ní ìgbà ìtàkùn yẹ́ mi mọ́.
0: Ètò yìí ẹ̀yin lẹ ní báyìí. Má sun ẹkún mọ́. O ni wọ́n wí. Má sun ẹkún mọ́. O lẹ́yìn Lẹ́kọ̀ọ́.
1: Mo
0: ń láǹdì sẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí. Iṣẹ́ yá. Mo náwó sí ọ. Obìnrin ìdá. Sàmí méje. Agbára sọni di korofo. Kó gbiná lára. Ami, ami, ami, ami. Ayayaya, agadaza. Ẹgbọ́n tó ní kí n sọ. Ogun promise and
1: faith.
0: Tó ti di ẹ̀jẹ̀ rẹ̀. Ó ṣẹ̀wọ̀lẹ̀. Jẹ̀nsẹ́rẹ́ pèdè lè jáde. Gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tó lọ ń bá mi gbé dìde lọ́wọ́. Ẹnì kankan nu yín. Kò ní kú lójijì. Ẹnì kú lójijì. Ẹnì kú lójijì.
2: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Taiwo Adébárẹ láti ìlú Ṣùbà. So testimony mi lọ báyìí. Nígbà tí dádì fi wá ní last year, mo wá ní ọmọ kan ní Germany, that's my third born. Ọmọ yẹn ti wá ń ṣe ìwé, ó fẹ́ gba ìwé. Fourth time, second time, third time. Fó ṣe ní first time kò gbá. Mo wá débì báyìí, mo wá rí dádì. Dádì ní picture ẹ̀dà, mo ní picture lélẹ̀. Má bá mi praise picture yẹn. The fifth time tó máa ṣe báyìí, wọ́n kàn gbéwèé yẹn lé lọ́wọ́ ni. Ẹ bá mi yin Olúwa lógo.
0: Thank you, Jesus.
2: The second ẹ̀rí mi ni pé ní ìlú Ṣùbà yìí, nígbà tí mo dé, njọ́ tí mo bá ìpè bàbá pàdé, mo ní bàbá, mo ní ìpè yìí, ó tọ́ọ̀ṣì mi. Mo ní mo fẹ́ kọjá lọ sí ìlú Àbújá. Ìpè bàbá dẹ̀ mú mi padà wá sí ìlú Àbújá. Nígbà tí mo dé ìlú Àbújá, wọ́n ní kò sí ilé tí mo fẹ́ dúró sí. Wọ́n ní kí n lọ hang out. Mo wá gbọ́ pé sọ pé bàbá ní church níbí báyìí ní area wà. Wọ́n ṣàṣọ bẹ́ẹ̀, wọ́n ṣàmú mi wá. Ìgbà tí mo wá dé ibí báyìí, mo wá sọ fún Ọlọ́run bàbá mi nínú Olúwa pé sẹ́ ilé ibi tí wọ́n ti fi bú mi yìí. Mo fẹ́ kí ìwo Olúwa kí o jẹ́ wa agbára kí o dojú tì wọ́n. Irú ilé náà tó jẹ́ tó tansẹ́ni ilé náà ni ní kó o ṣe fún mi. Mo ní láì ṣe fún mi o, èmi àti pé bàbá yìí alájọṣepọ̀.
0: Wàhálà wa, ìjà máa wà.
2: Mo níjà wà, mo là máa lájọṣepọ̀ ni. Láti ìgbà yẹn báyìí, mo jọ ìṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọjọ́ tí ni. Mo ń ṣe everything. Mo ní ṣe iléṣẹ́. Ọlọ́run àdá fún mi ní Ṣùbà. By the grace of God, Ọlọ́run dẹ̀ ra ilé tó ta sùn lé yẹn. Ọlọ́run dẹ̀ ra fún mi ní last month. Praise the Lord.
0: Ẹ wá nù. Ṣé ẹ gbalé ni abẹ ralé?
2: Mo ralé ni. Njọ́ tí máa ralé ₦400 ló wà lọ́wọ́ mi, ₦200 méjì. Njọ́ kejì tá a ṣe ìsìn tán ká dáwó
0: simenti.
2: Bẹ́ẹ̀ni èmi àti ìyá mi nínú Olúwa. Mo wá jókòó níwájú tẹ̀. Mo ní jẹ́ ń lọ kí mọ̀mí olówó. Mo bá débẹ̀ àbánsọ̀rọ̀ bá ní àmọ́mí olówó ní Ṣùbà iṣẹ́. Mo fẹ́ fi sílámi sínú àdúrà. Mo fẹ́ kọ́ Ọlọ́run ra Ọlọ́run bá mi bàbá.

0: fẹ́ wọ yàrá
1: síbí. Àwọn tẹ́tẹ́ tó wá síbí.
0: Gbogbo ẹ̀yin tí ayé yóò sáré.
1: Àwọn ẹ̀yin tí ayé yóò sáré.
0: Ó yẹ sáré lójú kan.
1: Rẹ́ẹ̀dà lè
0: sáré. Ayé rẹ̀ sáré. Wà fọ́ ní sí o. Ayé rẹ̀ fọ́. O dẹ̀ ní jábọ́ mọ́. Sọ pé mo sáré. Mo fò. Mo kọjá ẹgbẹ́
1: mi.
0: Ṣé àmì bí òróró lẹ̀.
1: Jẹ́ tí wọ́n
0: gbé omi lẹ̀.
1: Jẹ́ tí wọ́n dá rẹ̀
0: jù.
1: Àbẹ̀rẹ̀ gbà.

0: Gbogbo ogun tó lé.
1: Heavy heart bat níwájú ẹ.
0: Nígbà yìí kò di ẹ̀rí. A pe orúkọ ọjọ́.
1: Má ṣe ní ma ṣe ṣe.
0: Olúwa lónìí.
1: Wọ́lá tùdé.
0: Fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me way out.
0: Ṣé o tí mo là kọjá?
1: Sọ wọ́n bá ti tù.
0: Ṣé o tí mo fẹ́ dà láyé?
1: Sọ wọ́n bá tó kẹ́ mi láì.
0: Ẹ fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me a way out.
0: Ẹ fún mi ní ọ̀nà
1: àbáyọ. Give me a way out.
0: Oyè. Ìwé Jacob orí kẹrin.
1: That of James 4.
0: Ẹsẹ̀ kìíní.
1: Verse 1.
0: Ó ní níbo ni ogun ti wá.
1: From whence comest thou?
0: Ó béèrè ìbéèrè tó lágbára.
1: In the very Bible question.
0: Our God.
1: Ọlọ́run wa.
0: Is a secret reviewer.
1: Ó máa túmọ̀ sí.
0: A máa túnà sí.
1: He always reviews the
0: Second Kings chapter 6.
1: Ìwé àbá kejì orí
0: kẹrin. Verse 5.
1: Ẹsẹ̀ kan.
0: Only béèrè.
1: The prophet had his bolo bossy.
0: Where did he fall?
1: Ẹgbẹ́ Jésù.
0: Ìkọ́lá jẹ́
1: ìbò ni ọ̀nà mi ti dàrú.
0: Where is my way scattered?
1: Olúwa wá solution.
0: Olúwa give me solution.
1: Ẹjọ́ ẹ gbàdúrà.
0: Please pray this prayer.
1: Mi na answer to
0: me. Please pray this prayer.
1: Àwọn wo ló ní ìdí àdúrà
0: yìí? Who are those that need this prayer?
1: Àwọn tó ti gòkè rí.
0: Those that have been adopted.
1: Tó jábọ́ lójijì.
0: Àjọba ìkúta ìsọ́ ti.
1: Àwọn wo ló ní ìdí
0: àdúrà yìí? Who need this prayer more?
1: Àwọn tí ìjì kan fẹ́.
0: Those that the storm is fighting.
1: Wọ́n àmọ́ bí ó ti wá.
0: They don't know where he came from.
1: Àwọn wo ló ní ìdí àdúrà
0: yìí?

0: Jésù Olúwa, mo gbàdúrà gbogbo ilẹ̀kùn tí wọ́n ti fàyẹ́ tì kó máa ṣí ilẹ̀kùn iṣẹ́ kó máa ṣí ètò ìṣúná kó máa ṣí ọmọ bíbí ilẹ̀kùn ṣí mọ́tò rírà ilẹ̀kùn ṣí ilẹ̀kùn ìlú òyìnbó máa ṣí ìwé ìgbélú lamẹ́ríkà ní lọ́dọ̀ ní kánádà ní rò ilẹ̀kùn máa ṣí. Ẹ gbàwé ìgbélú ẹyin tó ń sunkún lórí ọmọ ẹ jẹun ọmọ ẹ ò ní sunkún mọ indanemọ jẹ ẹ kígbẹ́ bí tẹ
1: ọ
0: adó eléyìí ẹ ń bá rí gbà yóò rí èsì
1: lẹ́sẹ̀kẹsẹ̀
0: àwọn aláàánú tó kún ti lé lára
1: mi
0: wà á ní májẹ̀mú máa lé wọn
1: ká mú ọ
0: bọ máa mú ọ bọ ẹyin ogún ọrùn àwọn olóore tí ogún ti lé lára mi ẹ darí wọn wá gbogbo aláàánú mi san fogun lé lọ ẹ máa darí wọn bọ ẹ darí wọn bọ oyoyoyo gbogbo olórí aláàánú tí wọn ti fi ayé lé lọ ẹ máa darí wọn bọ ẹ máa kú wọn bọ ẹ máa kú wọn bọ ẹ máa kú wọn bọ ẹ máa dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹyin olórí ẹ máa bọ ẹyin aláàánú ẹ máa bọ olúwa wa àwọn olóore tó tó aláàánú tó tó kí wọn jíṣẹ fún ọ o kú ònú ìdádúró o kú ònínú ìdádúró ayé rẹ sáré ọ̀rọ̀ rẹ dayọ gbogbo ẹ tẹwàá social media ẹ ṣíà fídíò
1: yìí
0: seven times àdúrà méje o gbà kó ṣíà lẹ́ẹ̀meje èèyàn méje gbúdọ̀ rí lásìkò
1: ẹ
0: ẹ wá gbàdúrà ní dandan ayé mi dìde my god ní dandan bó ṣe wulẹ̀ kó gúnlẹ̀ tó ayé mi dìde wà ní joseph padà dìde mà á dìde nasaru jí dìde ayé mi dìde ayé mi dìde iṣẹ́ mi dìde ìpè mi dìde sẹ́dá mi dìde wà á gbé ara ẹ̀ ayé àwọn ọmọ mi dìde lónìí o gbogbo ẹ̀ dìde gbogbo ẹ̀ dìde.
1: My life, my
0: life,
1: my
0: life,
1: my life,
0: my life,
1: my life,
0: my life, my life,
1: my life,
0: my life, my life, my
1: life,
0: my life, my life,
1: my life,
0: my life, my life, my life, my life, my life,
1: my life,
0: my life, my
1: life,
0: my life, my
1: life,
0: my life,
1: my life,
0: my life, my life, my life,
1: my life, my
0: in the name of Jesus. Mo gbagbe o.
1: Don't forget.
0: Last 3 days of the month.
1: Ọjọ́ mẹ́ta tó kẹ́yìn oṣù.
0: 29/31.
1: A
0: máa wà lórí òkè.
1: We are going to be on the mountain.
0: Àdúrà yẹn gbà.
1: Mẹ́rin àbí àṣàṣà.
0: O lẹ́rìí. Mẹ́rin
1: àbí àṣàṣà.
0: Náà gbogbo àwọn ẹ̀rí tó bá gbọ́ táwọn èèyàn sọ
1: báyìí. I need testimony you help me give here.
0: Nítorí pé wọ́n make attempt.
1: It's because they took attempt to test.
0: Àdúrà mọ ń gbà.
1: Prayer answers.
0: Téèyàn bá gbé gbèsè.
1: When you texted.
0: Na gbogbo ẹni tí Ọlọ́run máa dá lóhùn pátá.
1: All those that God be.
0: Gbogbo èèyàn ló ti gbọ́.
1: Everyone has heard.
0: We pray ní èní lálẹ́ yìí.
1: Today this very night.
0: Mo máa wọ ìjẹ̀bú òde.
1: Yes, so I'll be in ìjẹ̀bú òde.
0: Mo máa ṣe pàdé ní ìjẹ̀bú òde
1: lálẹ́. I'll have a program at ìjẹ̀bú òde tonight.
0: Tó bá wà ìjẹ̀bú òde.
1: But if you are still in ìjẹ̀bú òde.
0: Ìjẹ̀bú musin.
1: Ìjẹ̀bú musin.
0: Àgọ́ àwòyè.
1: Àgọ́ àwòyè.
0: Gbogbo ẹ̀ lọ ṣàgámù.
1: Adáko ṣàgámù.
0: Ní alẹ́ yìí.
1: This night.
0: Mo máa wà ní orí òkè wa.
1: I will be at our mountain.
0: Ní ìjárí.
1: Àti ìjárí.
0: Olúwa ní kí n fẹsẹ̀ tẹbẹ̀.
1: Yes sir, the last time I was there.
0: Kí n ṣe pàdé fẹ̀yàn 20,000.
1: I hold meeting with 20,000.
0: Ó di ìjẹ̀bú òde
1: ṣe. I have straight to ìjẹ̀bú òde.
0: Mo ní ìpàdé àyànmọ́.
1: I have destiny meeting.
0: Pẹ̀lú ẹ̀yàn ọmọ ológun.
1: With all glorious
0: ones. Mo fi Olódùmarè bẹ̀ ọ́.
1: I beseech you by the Lord.
0: Jájọ pàdé mbẹ́.
1: Let us meet
0: yóò dá fún ọ. Tó bá ti wọ ìjẹ̀bú
1: òde.
0: Sọ fún ọ pé ìjárí
1: ló lọ. Ìjárí.
0: Àwọn tó wá ní ọjọ́ Sátọ̀dé.
1: Those that came on Saturday.
0: Bẹ́ẹ̀ fún ẹ ní tiẹ̀.
1: I want to give you your
0: own. Then Olúwa ní ká ṣiṣẹ́ kan.
1: Then bless those who do
0: not. Lórí ogun ó kù díẹ̀ kò bọ́ sí.
1: The
0: battle of all those
1: there.
0: Ẹranu
1: gba
0: adúrà ta gbà lónìí àti ìgbésẹ̀ ó rí kwaya kò fọrẹ sí o sórí ntọ́lọ̀ ń ṣe ní àkókò yìí lọ́wọ́ ẹ ń bá lóye ló lè mọ̀ ìwọ náà fi ọrẹ rẹ jẹ fi wà nípa ẹ ìlú
1: ọ
0: ọ̀rẹ́ rẹ láti jẹ́ alábàpín nínú
1: as a partaker
0: ọ̀run á dẹ̀ sì fún ẹ ó ra àánú
1: gbà fẹ́
0: so gbogbo tó bá dé ọ̀rẹ́ lẹ́nu orúkọ wọn wọ yàrá àdúrà nítorí pé láti ọ̀la lọ inú yàrá àdúrà máa ti
1: máa gbàdúrà fún
0: ẹ fún mi ní account number ti fún
1: náà the account it is echo bank account 0970003215 again echo bank account 0970003215 that is freedom apostolic revival international ministry this is the name of the account I can use our providence bank account providence bank account is 89005129 48 again providence bank account 89005129 48 freedom apostolic revival international ministry is also the name of that account or you can use our first bank account also first bank account is 20146519 06 again first bank account 20146519 06 Ojo Sam Omo Loju Jesu is the name of that account. Enquires that details call us on 081-123-2 in 5 places. Or you can use us 70-81-16-4090. God bless
0: you. Ni Oluwa se nbe ti emi e wa.
1: And God deliver and speak to us.
0: O jere adu.
1: Now you benefit from prayers.
0: Ogun aye oni de
1: do. But you cannot stop it.
0: E ti ra nu gba. Gbogbo en to ba ri.
1: And when you see.
0: So fun pe.
1: I will use my glory.